ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dati 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

Jésù tó ṣe mí lóore ṣe mí lóore dáadáa mo dúpẹ́ tèmi gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run kí gbé pé mo dúpẹ́ tèmi ọlọ́run kì í kọ àdúrà ọ̀pẹ́ o gbogbo àwa tá ń dúpẹ́ ní òní ọjọ́ karùn-ún àwẹ̀ wá di nọmba 5 lónìí a sọ pé bàbá mi ológun àjọbọ ṣe pátápátá parí ọlá àwa gbé ọga gbogbo ìyẹn ní jésù ò mà ṣe ògo ni fún ọ jésù ẹ wá kúnlẹ̀ sókè mọ́mí àti dádì ẹ kúnlẹ̀ sókè ẹ jẹ́ ń gbàdúrà kejì fún yín èmi màá gbà àdúrà kejì tí ọlọ́run kì í kọ̀ ni àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àmì mọ bí ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ pọ̀ tó bàbá oní bí ìwọ bá ń sàmì ẹ̀ṣẹ̀ kò sí ẹnìkan tó lè dúró oní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ káwa ó lè bá máa bẹ̀rù ẹ àtọmọdé àti àgbà tó ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí tó lọ fẹ́ dẹ́wò lónìí àti ní Jesus City ní ọjọ́ Friday jọ dárí ẹ̀ṣẹ̀ wàjíwá ìwọ lẹlẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀ rẹ bá a ṣe kúnlẹ̀ níwájú àjọra wa lójú gbogbo ẹ̀ṣẹ̀ lérò àti níṣe ọlọ́run dáríjì in the name of Jesus Christ mọ́mí àti dádì ẹ̀ṣẹ̀ rẹ lọ sí òfin ìgbàgbé ó ní bí àwọn èèyàn mi tí à ń pe orúkọ mi mọ́ tí wọ́n bá lè rẹra wọn lẹ̀ bá a ṣe kúnlẹ̀ ó ní tí wọ́n sì tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n gbàdúrà ń bí ó lóun ó gbọ́ láti ọ̀run ó lóun ó gbọ́ àdúrà wa ó lóun ó sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá ó lóun ó sì wo ilẹ̀ wa sàn ẹ̀ṣẹ̀ tó taari àìsàn tó taari wàhálà sínú ayé wa ọlọ́run dáríjì wa ìwọ ni dáríjì wà lọ́wọ́ rẹ káwa ó lè bá máa bẹ̀rù ẹ ó ṣe torí pé o ti gbọ́ in Jesus name ẹ dìde kí n gbàdúrà kẹta fún yín ẹ ka ẹsẹ̀ márùn-ún síwájú òní ní 5 àdúrà kẹta tí ọlọ́run kì í kọ̀ ní àdúrà fún àánú gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí mi ò mọ̀lú tó wà tó ti ń gbọ́ program yìí n tó bá mú ọka ẹsẹ̀ márùn-ún síwájú nínú àwọn tí ó ra àánú gbà láyé tí wọ́n fàánú sàánú fún aka ọmọ wọn in the name of Jesus Christ àánú tí ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́ ó ní láàrin ọdún ni màá sọ iṣẹ́ mi jí tí n bá ń bínú ó lòun ó sì rántí àánú lórí ìwà àtọmọ kí lè ò tó sú lónìí kí ọlọ́run kọ́ rántí àánú kó sì ọ́ láàánú kó sì ọ́ lóore in the name of Jesus Christ ẹ̀kẹ́ ní ìgbà márùn-ún bàbá sàánú mi bàbá sàánú mi ó di méjì bàbá sàánú mi wọ́n náà sọ bẹ́ẹ̀ bàbá sàánú mi bàbá mi sàánú mi ònlá láàánú ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run àti àná mo ti ṣíde ìwé psalm ìwé tí mò ń kà ó ní ìwé psalm 77 verse 11 psalm 77 verse 11 ó ní ẹsẹ̀ bíbélì tí mò ń kà níbo lẹ ti ń gbò mí sà ó ní ẹ rán mi létí èmi ò rántí iṣẹ́ olúwa ní tòótọ́ èmi ò rántí iṣẹ́ ìyanu àtijọ́ màá rántí iṣẹ́ ìyanu rẹ̀ àtijọ́ this is the voice of God àwọn iṣẹ́ kan ń bẹ tí ọlọ́run ṣe ní ìgbà yẹn mo ló tún lè ṣe nísìn our God is a God of miracle he has done it so many things before he can do it again and I believe o lè ṣe fún wọn náà yóò wulẹ̀ tí ẹ ṣe fún ọ ni ẹ fi ọwọ́ kan sí àyà ẹni bàbá látòní lọ bí ayé mi wo ní àná mo wá sọ̀rọ̀ nípa iṣẹ́ ìyanu tí máa ń wá nípa ọ̀rọ̀ tá a pè ní creative miracle nature miracle through the word ọ̀rọ̀ ìwé ìta ṣe ní Jesus City ó ní kí n fún yín ní nǹkan mẹ́ta omi 771 anointing oil 2 àti kinní kan because tí mo wà nínú oṣù yìí oúnjẹ ni overtaking by food gbogbo bí tẹ́ ẹ bá ti ń gbọ́ mi káàkiri ayé mọ́ mi sì 77 tọ́tẹ̀ yìí because yóò jẹ́ ìpìlẹ̀ májẹ̀mú kankan nínú ayé rẹ ọjọ́ Friday sì ni bẹ́mi sì ṣe máa sọ láti ìwé ròdù ni ẹ ti wọ mọ́tò tó o bá ti débàdàn ti ń lọ sí ìkirè ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní ìyànà kò yí tàbí kẹ́ ẹ ní Jesus ti lẹ́ ti sọ ẹ ti débẹ̀ náà nìyẹn bó tiẹ̀ jẹ́ pé láàárọ̀ yìí a pè síbáṣíbá ní wema ìpàdé ọjọ́ Wednesday ẹnìkan níbi báwo aago mẹ́jọ àbọ̀ nìsìn àkọ́kọ́ láàárọ̀ yìí ìsìn ẹlẹ́ẹ̀kejì òun wáyé ní agbára ẹni tó ní ayé àtọ̀run ní aago mẹ́rin and torí pé mi ò gbé ọwọ́ lé àwọn èèyàn ní ọjọ́ Sunday
mi raye gbo wole won mo loni oloni ma gbo wole won mm eni kan ni pastor se be ti fun won ni nte mu bo yin ti fun won o odi jo friday yin ti fun won o odi friday o gege bi won olohun o na mo fi so pe nkan meta ni now ni bo lo tin gun mi wa fe ti wa foju e iwo gan ni mo ba wi wa gba iyanu to gba ri iyanu kan be ti won pe ni healing and deliverance miracle ise iyanu iwosan ara nti o sele friday niye ati itusile is going to be deliverance galore ni agbara eni to ni aye atun enikan ni so ti se ri ni lai moye ninu we second king chapter 5 verse 14 ibi lati ri namani adete bibeli ni namani ti o tira re bo inu odo woli lo so fun oni lo we ninu odo jordan ni igba meje o si lo we igba ti o jade ni igba keje bibeli ni ara re si mo o dabi ara omo titun ete parele kan na aje nso nto ba sele ri le tun sele pada mo nawo mi jade gbogbo aisan ti o je o se n to wu o se aisan ti o jaye ri o sare aisan ti o je o je n to wu o aisan ti o je o dide gege bi woli bi ba yo to foke ni igba marun tabi to kan se nkan kan sa se nkan kan ni e ma mo so le kan na loruko jesu ko jabo jabo jabo jabo jabo lara won in the name of Jesus nkan keji ti baba mi ologun ajobo lo won se nigba ta ba de Jesus city even lata aro yi lo deliverance and healing miracle o ti seri oni aran leti ki se beyan nikan lo ti se o ninu we second king chapter 4 verse 34 second king chapter 4 verse 34 ari omo to ti ku bibeli so wi pe ori fifo lo pa but woli mo debe woli si na le omo kunrin yen odo bale ni mole loju ese won lo sin wa ni igba meje o fa iku si fo jade egbe owo lori gbogbo eniyan ta ba re ni ti won ti so tele iku si tabo lala iku tabi won gan riran iku tabi emi kan ja olaya pe nkan le si o mo nawo soke la to ni lo ma je mu iku oye lori e bi abare ni keni ti won ni ko kuku dandan ti won ti o mu dani iwo atomo mo yo yin danu ku nbe eyin o si nbe bibeli ni eyin ki yo ku kuku kan bi o se yiye mo kede iye si o mo kede iye fun awon mo re e wa gbo physically niyan eyin kan nbe to je pe n to ku oju keyin o ku lo ise ti ku lo re igbeyawo ti ku idokowo re your financial life has already is zero it has died o ti ku mo kede gege bi woli agbara ti so nkan ji laarin odun o ni laarin odun ma so ise meji bayi loluwa wi gbogbo to ku oya soji soji soji soji e soji pada a jo gba we laaro ni oni lawe wa pe number 5 bi ojo kan ba nbe to daju teyan le gba we iwo ni bayi iwo ojo bayi enikan ni iwo ni bayi yes bi ojo kan ba nbe to daju teyan le san ore majemu tabo re anu iwo ni bayi today is 5 eyin wo le ti sun ore majemu yin oh mo fe ro oni lo pe number 5 oni ku awon ayan fe mi joje won fi ebo ba mi da majemu leyin oni atojo 77 a ni soro re majemu o ku ojo meji bayi account number fun gbogbo awon ti an fe sun ore majemu tabo ni ore anu 1966 36 38 73 1966 36 38 73 Access Bank niyan Comfort Life Mission International ni o gbe jade

0: ta ba lo import awon tero wonu ile ta ba fun won tan ki ni won te n fun lo didi eyan te wa lo ti suin ke fun le eyan mo ko mo jeran ko ni gbe lowo yin yo mo mu to wu ni e wa si le pe o ti dara wa na nu eyan atena ko e se nkan kan na inu gbo le ran ko gbe so en to fa ni ta ri pe ifu kan ni kan jogun ta ba ti nla labodi ati yi pada nkan rere ta n fe won o le se se adupe lowo ijoba pe won fo ko won o kan to wa won kan mi te n fa won ga won na ni dollar lori oro eto lera e se fa won won sale olorun ti e se n be se pe pe 50-30 ni ti e se pa won ni lala to gba ni lala
1: ara
0: bi ile se tara kan wa ta wa mo ko lo n saanu wa
2: agbakin e ja wo asiko ti won gbowo awon NYSC ti won gbe owo won soke e ja wo ti minimum wage e ja wo awon oro kan na to ni se pelu pe ijoba abile nkan kan se mo pe lasiko ti awon NYC yen ka te ti be mu o igba asiko ti omobirin kan to yo se wa n pariwo loju opo kaye lujara bo ti le je wi pe o ti jade lori iwe amo ko ti jade ninu asuwon
1: se o di mo lo su o di ojo kini osu kesan ni o bere september
2: se ka mo wo pe ohun o ni ye
0: gbogbo nti awon eyan ba nso o kan o le je president ijoba ti mo leto awon nkan ti won be se fa won se ijoba na won ti so pe starting from October la won be se ni sawon kankan fun won ifu pelu awon korea nkan mi ti won to ni le fun won ijoba mo wo pe mo la won ti rogun owo o da bi won so bi 500 awon be so bi 15 won fe ni gun owo pe ka se lati rowo yen san kon ba fa dile nti mo saba afa na niyan ṣùgbọ́n nítorí pé àdégbàgbọ́ ọ̀nù wọn àwọn nílẹ̀ ó mọ̀ tó tún bá kí wa kí ẹ kalẹ̀ torí ẹ̀ la ṣe mọ̀ pé ṣé wọ́n ò tún sí àbí wọn ò ní í ṣe wọ́n ọ̀sẹ̀ mọ́ promise àní rí àwọn tán ní iná wọ́n mọ̀ dúró nǹkan wọ́n mọ̀ dá àní jíyà mọ́ kọ́lọ́ mọ̀ jàbọ́
2: sẹ́yìn ò níná ni ṣé ò síná ládùúgbò yẹn ni
0: àwa níná ti wá ìmọ̀ bíta yín gbé o
1: ẹ kò á tó ṣe yín lẹ́nu láti máa láàánú náà.
2: Àbí o.
0: A mọ̀ wò bọ́kọ́lọ̀ jẹ́ ọmọ rí bẹ́ẹ̀ lọ ni.
2: Ó dá ẹja fìbéèrè síta a tó dojú ọjà mọ́ ní ojú ìwé kẹfà inú ìwé ìròyìn ti Daily Sun. Àwọn ọ̀rọ̀ kan ti ń ṣe bí ọ̀rọ̀ láti bi ọjọ́ mélòó kan ní ìsìn lórí àwọn ọ̀rọ̀ tí ọ̀nà yìí kan tí wọ́n sọ síta lórí ìṣèjọba tí ń bẹ lóde ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu. Àwọn kan náà tuntun wá fèsì ọ̀rọ̀ o báwọn kan ti ń bẹ lẹ́yìn wọn bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ pín sí méjì ṣe mọ̀ pé láti iléeṣẹ́ ààrẹ àwọn dá padà fún wọn wípé ohun tí wọ́n ń sọ bí ìgbà àwọn ń ṣègbè lẹ́yìn àwọn alátakò tí wọ́n jẹ́ olùdíje bí òbí ni. Àmọ́ prelate ti ìjọ Anglican tó fi mọ́ àwọn ẹ̀kan nínú ìjọ ti Catholic ti Anglican wọ́n tiẹ̀ sọ nǹkan kan pé ṣe rí àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà bí ìgbà tí wọ́n mọ̀ọ́mọ̀ tí wọ́n fi òṣì ebi ìṣẹ́ tí wọ́n fi síta fún àwọn ọ̀dọ́ ni pé kí wọ́n lè mọ́ rí wọn lò lásìkò tí wọ́n bá ń ṣe ètò ìdìbò fún ìwà ipá. Agbákin ọ̀rọ̀ mọ̀rẹ́ ọmọ fẹ́ jọ bí ìgbà bí wọ́n bá ń fẹ̀sùn kan bó lẹ́yìn ti rí.
1: Ẹjẹ́ ká dé ojúde ọjà àgbákin tá a bá ti dé àtú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwà fún àwọn àlénà láǹfààní ìkànnì 32 fm ni ẹ̀ ń gbọ́ 94.9 ní àwà ní Lofty House Premier Hill Mọ́kànlá Ìbàdàn fẹ̀yìn ẹ̀ ẹ̀ máa fi àwọn àwílé ń sọ̀rọ̀ sórí ìtàkùn ayélujára Facebook YouTube Instagram ẹ̀ ṣàwárí 32 fm 949 fẹ̀yìn ẹ̀ ẹ̀ kú kalẹ̀.

0: koni shumi koni re.
1: Ma je osu e lati ma agbo wa ati lati tele wa lori gbogbo ikoni ba ni do re. 32FM949 eyin e.
0: Koni shumi koni re.
2: Nile badan ina ni ati gbeso to duro rekete bayi school uniform sportswear ati general wears lori shirishi won gbe to duro tan to dabi Tokyo kuni BK monogram and printing eku ise ojo ti pe ta tin waru eleyi nile badan ka fi logo sara uniform school commander bi blue bala boya uniform le ise ni abi sportswear leyin ti e fe rante de fi logo school yin si ka fi picture dara sara aso lori shirishi ile ise BK monogram and printing awon gangan la fi ran BK monogram and printing in Saroto. Akoshe manche ni won. Won kaleka si Uncle Joe Building. Legbe Fidelity Bank. Uncle Joe Bus Store. Makola Roundabout Ibadan. 0803-643-0813. Tabi 0812-984-9304. And wa akoshe manche tindo. Nile ishe BK monogram and printing. Ben yena badara yelo ju ekon si waloni. BK monogram and printing. Ek bafun ogani wa.
3: Babe, why are you frowning for me now?
4: Come and make noodles for me.
3: Hey, this woman. Okay, how do you want it?
4: I want it as it is hot. Let it burst my brain.
3: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
5: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
6: Gbogbo kolekole atagbaleko e wa gbo nti mo fe wi alaye to wa ninu re ni ke ba nfiti si ori palaye ninu re ni se lo dabi ABC pataki li loru le jera roofing system lo nti mo fe wi oru le jera di to joju lowo ki ti sha tabi pawoda be o le gbo share share ojo labi oru le jera di bo ran mini mini labe ile te ba fi oru le jera di bu omo tutu o tun bu ewa ohun yi ko le ti o si gbe yo so nbe lati wa ra oju lowo oru le jera le di wo patapata laula mega top concept limited soju atalagbata kan gbogi lorilede Nigeria mo le ise ton se Gerard roofing system to je stone coated latorilede New Zealand to wa pelu warranty adota odun bako lo se nilo lati da mu lo si ilu Eko mo awon kolekole atagbaleko ti won mo yi hun dara dara ni won mu di truck wole si Laula Mega Top Concept Limited Adex Road Orogun Express opopona marosi ojo ni ilu Ibadan ni won kale si 081-8548-1113
7: Ma wo mi bi mo se fe yin
8: mo n gba 32 FM
9: 32 FM 94.9
10: So e ka bo pada lati oju de oja agbakin ka se ni papapa
11: e ka bo agbakin oro ti a n ba lo na ni lori oro to ni se pelu
10: ona
11: ye kan ati awon ti won tu pada wa soro lori oro ohun pe awon odo orilede Nigeria pe boya awon oloselu won mama fi ose ati ise ti won fi pon won loju ni
12: e se gan gege bi oro ti mo so ni ijeta na ni ma to pada ipe nigba mi ti awon ijoro won ba soro olopa awon oloselu wa o ta tan e ti ke fi pe opa o to ti lu kan won believe pe ke yi to tun be ni pe
10: agba ki
12: oloselu abi
10: e ba paro bi te duro siun
12: ti a ba fe ki nkan yi pada awon ojito olorun wa ga christian or muslim iwon ba ni fifara ma awon oloselu e ri pe ngba won ni sultan ti endorse enikan ki lo sele ni pe sultan ni ko endorse enikan kan o oloselu kan lo so bo se ki ogun nkan sugbe waju wa wo ibi toju lade ojo to ba fe ki won lo nlo ni ta ti jori iloku mo wo foran kan pe omo odo kan mo ye kere ko kesi lo o si ja ni kan awon kan be won ti pa ko pe wa se elowo awon tara ka kiri la se nro awon ni moto wa nigba kan won se ofin kan fa won tin ko se pe omo ti o ya secondary school e gboro gba mo se be ni mo pade omo kan ni Mokola ni ti o jina sile ise wa mo mo ri omo kekere yo mo toro wo ori to yo mnde mo fun lo ni ni leto fi lo lewe o ton mi ko le ran o wa n toro owo ki lo de ta le ran mo ni suku ijoba ile ni won fe gba nbe sugbon a ti ro yi pe ka club bi na lo ni o toju gbo won ita ba furi o mo te yi fe wa studio yin wo la won o lo fun kan abe mi won la won fe lo fun kan buruku eyan ni mo pere ni ti o da tan le ri lo oloselu oni fe wa ara won nikan awa ni ka ni fi ara wa ta le mo ta fe jejejo waju ta ni wo le se gomina ta ni wo le se adajo sugbon a ti ro ara pe ko ta se ko se tin kan rorun fun o te ba ri awon to so ile lorilede Nigeria lo ni sin opolopo ta ba ko 100 jo 80 fura re lo ran re lewe ti won ran awon ni nkan ti won je abi ti owo ni fura won ni won ran awon so a n ro awon iyan wa awon odo to gberuju ati be e wo suni sin a o le lead campaign wahala odo ko ni ta fe yi pada ta mo ta nse asoli esin asoli campaign tori ta fe je Nigeria you down
10: eshun ki igba ti a ti a ma se ni alafi bo 07055049 08097049 ero nkan ti e jade won ni pe ijoba apapo won gbe igbese won se atunse to ni se pelu ilane ti ko awon almanjiri ti won si fi ofin de wi pe ko gboro si pe an torowo ka kere se titin e ka ro Agbakin lori nkan igbese ti gbe ti won ni pe won fi ofin de mi ma torowo ka ke laarin iseju kan se o le fese mule on na le ni na so yi
12: seri awon pa ni north mi ro kan fe ka won kan yen se olugba ta to di pe won ni anti north ni won tun se e fi jonathan ti bi yo ton ati gbianju bi dada lori oro won won o jo se se o da ki won fi kini eto opolo pe kan le mo ri jegaba lori eto egbo atawon nkan mi tan ri loni to ko ti not ba ti le settle Nigeria ma settle wala o ni se but to di pe akun o si joba to ba ti de e ri pe o si any northern president ti ma fe take agree either southern or other part ni mo fe se to ta n se to buna ti bere bayi se mo jo se se
13: If the local government, if the state government, you know, assembly is on your roof, you know, I'm going to get you, you know, in Bali, I want your full state, you know, want to go to Bali, you want to the state, you know, you know, I want government for the sharing, partial life sharing, or VT sharing, any Anambra. So, only my head, government policy, should block or state government in Asia, then there are about 9 years come. About 9 years come, it's 20 years, you know, the master's government, what's the advice about that? wọ́n criticize Obasanjo, wọ́n criticize Jonathan, wọ́n criticize Buhari. So àwọn tó ti tán lọ́wọ́ ìṣù bàbá òyìnbó ẹ̀ máa criticize gọ́ọ̀mẹ̀ntì. Wọ́n kàn fi ohun tí ò ṣe wọ́n pàbí wí àbálẹ́fẹ̀ yẹn sọ́tọ́ pẹ̀ nìkan ni kinní kan ni nìkan ni wọ́n gbọ́ òótọ́ ọ̀rọ̀ sí àbá yẹn sọ fún wọn.
10: Ẹ ṣeun, ẹ ṣeun. 07055049 4908097 9 ilé òkèrè +234906209 Dẹ̀jì ọlá ọ̀rẹ́ wọn kíwa wọn ni pé ìgbà mélòó ni wọ́n fẹ́ ṣe àfikún owó èyí tó jẹ́ wípé wọ́n ń gbé ìgbésẹ̀ rẹ̀ tí kò tí ì yanjú yìí wọ́n ni pé bí nǹkan ṣe gbé owó lórí gegege pé àfikún owó gan kò fẹ́ ràn nǹkan tí ó wà lóde báyìí wọ́n ni pé yóò dáa kí ìjọba àpapọ̀ kí wọ́n gbé ìgbésẹ̀ bí owó náírà wa bí yóò ṣe ja owó sóbì dára tó pé tábà mọ́wọ́ kékeré lọ́wọ́ á fi ra kan tabua. Èmi wọn kọrin fún yẹn ẹ kààrọ ẹ ọtí rẹpẹtẹ.
13: 0705 5909 Hello. Ẹ kààrọ. Jẹ́rí ìjọba àpapọ̀ ohun tí ó yẹ wọ́n ṣe ni kí wọ́n ṣe. Jẹ́rí bàbá ní àwọn burúkú gbogbo pàṣẹ ó máa ti máa rí ní ìlú náà ni. Jẹ́rí kí owó báyìí àwọn ọlọ́pàá ní ìfọ̀ àdéhùn tó nílò tó ti bàbá mú lọ́sọ́jà. Ó kì í ṣe ìgbà tó àpẹẹrẹ nìkan ní ìgbà ìfọ̀n bàbá mú 1000 àdá ní a máa fi àwọn tó nítumọ̀. Jẹ́rí ìdí bàbá mú 20,000 àdá ní ìdí àwọn àfẹ́ kò ní So, I don't know if I want to do it. Wọ́n tó rí pé wọ́n tó wáńlé ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́gbẹ̀d Ọlọ́run jẹ́ kó bá jẹ́
10: ogun. Ẹ̀sùn ẹ kàrọ̀. Oribeti, Oribeti.
11: 0705-5000-9400 wo wàsíù ọlálẹ́kan wọ́n ní àwọn dúpẹ́ o pé àwọn sì congratulate gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà.
10: Ní wọ́n á fi àtẹ̀rẹsẹ̀ kan sọ́wọ́ ó dàbí ìpínlẹ̀ Ògùn ni wọ́n wọ owó wọ́n ní pé kí gómìnà ìpínlẹ̀ Ògùn dàpọ̀ Abiodun kí wọ́n dákun dábọ̀ kí wọ́n bá wo ọ̀nà àgọ́ ìwòye pópónà ọ̀gọ́ ìwòye àti iná mọ̀nàmọ́ná lágbègbè kí wọ́n wo àwọn ṣe o wípé àwọn ọ̀tẹ̀ ẹ̀jẹ̀ gbádùn iná àti ọ̀nà ńbẹ̀. Wọ́n mú poro tó mọ́ wọ́n ti mọ̀ pé káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́.
11: Ẹ kàrọ̀.
10: Ẹ kàrọ̀ sà.
13: Lákàyìn ò ní dàrú ẹni àti ìyá yìí. Olóyè Ismail Omele Eléloko mi. Yínní kẹ́ni sì mí. Yìnyìn tá a bá mẹ́yìn sọ́wọ́ ọ̀tún tá a mẹ́yìn sọ́wọ́ òsì táwa fẹ̀yìn rìn délùú sẹ́yìn ẹni tí òkókó ní yin ni ò ní yin ni. Owó tí wọ́n ṣàfikún fáwọn ọmọ ológun yìí èmi yin ààrẹ. Pọlọ bá bàbá wa olóyè Lẹ́kan Àlàbí àlejò ń jọkàn wa márùn-ún ni Pọlọ́n bá foríjì bàbá olóyè Lẹ́kan Àlàbí. Àwa ju kẹ́sẹ̀ kan sí bàbá ní àjòrò sọ́njọ́ yẹn. Bàbá eru rédíò tẹ́ ń wá yìí àti gbogbo àtà ń pè tá ń béèrè kẹ́sẹ̀ yìí. Ǹjẹ́ àwọn tó ń ṣèjọba lé wa lórí ǹjẹ́ wọ́n ń gbọ́ ń tà ń wì? Bàbá ni wọ́n ń gbọ́ o. Bàbá wa fún wa mọ̀ràn kan. Ẹ sá mọ̀ bù wọn. Ẹ sì má ṣe pè. Ẹ fún wọn ní ẹ máa gbà wọ́n nímọ̀ràn ni. So wa rí bí wọ́n ń gbọ́ náà ni. Táwọn bá gbọ́ ni àwọn ní ṣe eléyìí tó ṣe yìí. Olóyè Ismail Omele Eléloko ti tèmi o.
10: Ẹ ṣeun.
11: Hello.
10: Oribeti. Ká tó máa lọ ẹ mọ̀ gbàgbé pé tá a bá ń ti sọdún làjà sàmàjà tá a bá sọdún múláwá. Kò ní láì fi bẹ́ẹ̀ Amala first àyájọ́ ọjọ́ àmàlà èyí tí a máa ń ṣe ní ọdọọdún. Tọdún yìí tún ti kó tó bá di on the 29 August oṣù tá a wà yìí. Ó ní yóò máa wáyé ₦3,000 ni tíkẹ̀tì wà lóde báyìí. Ẹ̀yin lè ja fúnra yín lè ja fún yàn bákan náà. Téèyàn bá wò pé bóyá ibi tí ẹ wàá jìnnà. Ọjọ́ náà gangan lẹ fẹ́ gbà á ẹlẹ́sẹ̀ ń dowó á sì bá yín ja korúkọ yín á sì fi ń lọ́jọ́ náà. Ẹ kò ní láì fi ń. Ẹ̀yin náà wá wò pé tún fẹ́ kópa níbi àwọn ìdíje lọ́lọ́kan ọ̀jọ̀kan bóyán tó lè yára jẹun jù ní. Àbí wo lè wò pé ẹnu ẹ tá a bá gbélẹ̀ báyìí àmú nǹkan tuntun ni àmàlà á gbóná. Ó lè járe jẹ́. Ọkùnrin tó wà wò wípé òun lè ro àmàlà dáadáa bí irú tiwa báyìí tí yóò fẹ́lẹ́. bi eti kini hun ma jami ma jami na jami eh idije na wa fun re yin be ya so si pa wa ja amala nikan a tunjo ayo adunu awon lo nje lori sirisi ni won ti wa ile oyo alamola o abe lati bodija bakan na ni ya adija ni ring road ana nbo bibire eh ana won bo ko si awon tan be tata wa daru kon ko si bi ti e ti ja ticket e ti ja eleja ni odo ti won na 3,000 naira es le ma bo ni ile ise wa e wo e ma wo pe fe ra ticket e le pe ero e ba ni soro 080 72 72 03 08 080 72 72 03 08 agbakin e ba gba awon eyan ni moran ke ti dagbere fa ara le
12: ko pa ti e kini je le da o ta ba si daada o se se ki wa daada ta se ko ran elomi ni ka yi pada o
11: ojo de ti wa ile se wa ami ode baka mi agbenso yin nu adua temi na ni wipe Nigeria yoda koni danu
10: Nigeria oda road nu yo to ile de jade emi ni kunle fani e fana ti bi computer adafa e fa mi e mo gbo ta FM laaro losun lale bi gba ton ba ko fun yin bi ogun ni tori pe gbogbo ti o mo dun yin nu
11: yes
10: ona lo wa won ti e ko fe ni pe ma gbo radio tatu FM ni ironu e yo lo
11: Ko ni overdose
10: o e ma gbo lo ni ai ni gbo lo ni je ko sele e ku kale

láti lọ lè ṣe ìkéde àti ìpolówó ọjà tá padà dé. A wà bẹ́ẹ̀ ètò yanyan o. Ìdá tó fẹ́ yiri wẹ̀wẹ̀ láàárọ̀ yìí lágbára díẹ̀ o. Ẹ ṣáà ti mọ bá a ṣe máa ń ṣe.

wọn ti ń kíyàn ìta àtijọ́ padà lẹ́yìn ara wa a ti ń súnmọ́ bẹ̀ díẹ̀díẹ̀ wọn ti ń kíyàn.

0: ọ̀nà mẹ́ta ló yá sí ọ̀nà ọ̀la. Àbí tá a bá ń tanra wa lókù mẹ́ta ni ọ̀nà ọ̀la. Ọ̀nà yẹn ló dẹ̀ lè sustain èèyàn. Ṣùgbọ́n ìkan sustain èèyàn jù nínú gbogbo ẹ̀ dé bàrìbà. Eré ló jọ lójú ẹlòmíì kì í ṣeré o. Ó jẹ́ àwàdà lójú ẹlòmíì kì í dẹ́ ṣàwàdà o. Wọ́n ní tí àmíyù kí ló tún gbédé yìí.
1: Ìgbà tí wá ní.
0: Ọ̀nà àkọ́kọ́. Iṣẹ́ tó bá lòun ṣe mọ̀ ọ́ dájú dájú o. Ọ̀pọ̀lọpọ̀ ló ní ọ̀nvẹ́là ọ̀nvẹ́là iṣẹ́ tó ń ṣe kò yé o kò understand ẹ o. Ní understanding iṣẹ́ tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ààbò ẹ̀kọ́ ló kọ́. Ọ̀kọ́ kan ló la wà níjó ní ìdòwú tí wọ́n fi ń sọ̀rọ̀ bọ̀dá kan káfíńtà. Lọ́lọ́rì kan lé ní ọkàn bálabàlá. Ọ̀gá wọn tó kọ́ wọn ń sẹ́lẹ̀ hàn débè ojú dẹ̀ ń ti àwọn. Àwọn tó ti ṣe freedom. Èèyàn gbọ́dọ̀ mọ iṣẹ́ tó bá ń kọ́ iṣẹ́ tó bá kọ́ àbí iṣẹ́ tó bá ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ni tíjà kò yé. Subject tí ń kọ́ yẹn gan kò yé. Alárùn mọ́ ni.
1: Ṣé ni wọ́n retí ẹlẹ́yà?
0: Alárùn mọ́ ni. Bó o bá mọ iṣẹ́ yẹn mímọ̀ ò tó o láti dúó sórí ẹ̀ o.
1: Ṣé lọ́rọ̀ yìí dàbí ìjọba?
0: O mọ iṣẹ́ yẹn. Ìdòwú. Ìyẹn tó lè tètè sọ ọ́dọ́lọ́là lẹ́nu iṣẹ́ yẹn ni pé kó o máa kọ́ tuntun tuntun lẹ́nu iṣẹ́ yẹn. Bí nǹkan tuntun bá ti dé kọ́. Àwọn iṣẹ́ aláàrí wáyà fi jó lọ̀pọ̀lọpọ̀ wọ́n fi kọ́ṣẹ́ mọ́kálíìkì. Ṣé fi jóná ń lò nísìn? Ṣé fi jó kọ́mọ̀ nísìn?
1: Bàbá máa wá kúrò lágbọ̀n.
0: Ẹlòmíì Mercedes Benz ni. Mercedes Benz lẹ́lòmíì fi kọ́ mọ́tò. Wá ṣe eré bàbá yìí. Dídì dígbà. Rí dájú wípé ò sùn lórí iṣẹ́ tó lọ́ mọ̀ yẹn. Bí nǹkan tuntun bá ti dé sojú kòkòrò rẹ̀ mọ́. Kó má jẹ́ pé owó àsìkò kan wà ní lórí ẹ̀. Ọ̀nà àkọ́kọ́ nìyẹn o. Ọ̀nà kejì. Ọ̀nà kejì ọ̀nà tún tètè sọ ní dolówó. Oh God. Pẹ́kẹ́tì. Dídì gbẹ̀dì dídì gbẹ̀gbẹ̀. Ìdòwú ọ̀nà kejì náà tètè sọ ní dolówó. Bọ́yọ̀ omi ẹni tó ní láárí omi ẹni tó lówó lọ ẹni tó lọ ń ṣẹ́gi ọlà fún. Àmọ́ orí àbí orí àgbàlagbà re láti tọ́ ọ sọ́nà. Tí bá ní tó bá mẹ́ni tó lówó lọ mi ò sọ pé ọlọ́mọ gbowó lọ́wọ́ ẹ̀ tó bá ń fún ọ lówó olè mọ́ lówó. Ṣùgbọ́n yóò tọ́ sọ́nà ọ̀nà báyìí mo lò báyìí lèmi náà ṣe tá. Torí ibi tó fẹ́ ṣe yẹn ó yá tá báyìí. Ẹni ò ní sábà ṣe àṣìṣe tó bá rí àwọn èèyàn tó ti mọ̀nà tán ti jánà ọ̀nà tó ń rìn tán wá nífẹ̀ẹ́ tán lè ṣàlàyé fún ọ. Ayàyà. Ẹni á tètè jánà. Tọ́ bá bẹ́ẹ̀ sọ ní tòótọ́ ni o. Níwọ̀n lónú méjì.

0: Hello, ẹ kú ojúmọ o.
1: Hello.
0: Fáàmà ti wà nú ọlúdé ni. Àbí dádì kan ni wọ́n rà gbáruru fún àná hàn kéké. Ọlágbá. Àbí ta bá ń discuss àwọn mátà tó lágbára, àwọn kan wà tẹ́ pé ọyẹ kan mọ̀mọ́ rẹ̀ kọ̀ ẹ́ kan sí ń di fóònù ńgbà náà báwọn yẹn bá wà ń di fóònù ìrònú ti kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíọ̀ wà á kọ́gbọ̀n ẹlòmíọ̀ lẹ́ẹ̀ni.

0: ẹ̀ka àbọ̀ padà lẹ́yìn ìkéde àti ìpolówó ọjà. ẹ̀sìn wọ́n ní kì í kéré àsáré lé o.
1: mo pè ẹ lójoojúmọ́ ọlọ́run.
0: ẹ̀sìn ò gbọ́dọ̀ kọ eré àsáré lé.
1: mo fi gbogbo ayé mi fún o ìyáyé elédùnmarè ọlọ́run ọba tí mi.
0: ó ta ọyìn. ẹ jẹ́ a máa ṣàlàyé kí n máa ṣe lálàáfíà bọ̀ torí ìjọba àsìkò.

0: balẹ̀ jẹ́ tán ni o. Wípé bó ti máa rìn, bó ti máa rìn, bó ti máa yìn, bó ti máa ṣe, bó ti máa rìn rèé o. Ẹ̀lò ṣẹ́yìn mẹ́lẹ̀ kẹta kó tó di pé màá sọ ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀.
0: Yes sir, ó kọ yín sà.
1: Ọ̀nàrẹ́bù Fátóyè ni.
0: Ọ̀nàrẹ́bù Fátóyè ẹ ṣeun bàá mi ẹ pẹ̀ fún wa o.
1: Lẹ́ẹ̀kẹta. Ìyá wá ojú Ọlọ́run.
0: Wá ojú Ọlọ́run.
1: Bẹ́ẹ̀ ni.
0: Wá ojú Ọlọ́run. Torí pé Ọlọ́run ni ìbẹ̀rẹ̀ ohun gbogbo, òun náà dẹ̀ ni ìparí ohun gbogbo.
1: Bẹ́ẹ̀ni.

0: FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan.
1: Ìràwọ̀ kan yọ omi ìlú títí. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re je lowo are ni je tenu ko tete bo li ko ikan ni 32 fm do supa ran kaye 94.9 lo ba won

0: ọpẹ́ ò ní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀.
1: Kò ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: tu mọ pa ile ru e ni sunku
1: Èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budán. Ení, ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyín Richard Card, 500 naira, 500 naira. Ẹ̀rin, a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè. Àrùn, ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè, tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀. Ẹ̀fà, onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù. Eje, onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

0: price àtẹwà dust tó ń kú jáde ńbẹ olo fún bàbá yẹn last month tó jáde láyé. Wọ́n láwọn wà gbogbo fún un pé rice tó kíní tó jáde níbẹ̀ oríṣiríṣi nǹkan ló lè attach mọ́ lungs wa tó yẹ kó tó bá ti borí lungs rice ó lè fa wàhálà sí ní mímí èèyàn tó jẹ́ pé títí ayé ó lè máa tọ́jú ẹ̀ ọlọ́run ṣàwárí.
1: Àmì àmì.
0: Lórí ìtàwọn onísìgá yẹn. Nígbà téèyàn bá fowó ra ikú mi. Tán bá mu sìgá, imú tèmi tí mo ti ẹ̀ sọ̀rọ̀ mo máa ń gbó òun gan. Tán bá mu, wà rí pé wọ́n ní kinní wáì tó wà nídìí ẹ̀yẹ, ó ti fa ohun tó dára sí inú tiwọn. Bẹ̀tẹ̀ tó wà láyìíká wọn tí wọ́n bá ń fi síta ó ló mu sìgá gangan. Ẹni tó wà láyìíká àwọn mọ́ mu sìgá àwọn ti mu èyí tó dá ń bẹ̀ kínní yẹn ti strain ó ti strain èyí yẹn tó máa lọ sínú tiwọn bí ó máa affect wọn náà o bẹ̀tẹ̀ tó kú wá wà láyìíká wọn
1: tí
0: ó fi sìgá sẹ́nu ọ̀rọ̀ tó dá o ọlọ́run ṣàánú wa o.
1: Àmì ẹ ṣe mọ́ mi ẹ ṣe mo dúpẹ́. Àwọn ọ̀yẹ́ elétò ìlera nù tí wọ́n ń ta wá lé olobó wọ́n ń là wá lọ́yẹ̀ ẹ ṣe mọ́ mi àdúpẹ́ gbogbo ẹ̀ lórí ìlera wa náà ni ẹ rí pé mi náà sọ fún wa pé nǹka dókítà olúbíńpé ò ká dókítà mo ti ẹ̀ gbọ́ olúgbẹ̀ngà fàdéyìí nísìnyìí báwọn ṣe ka pólíìsì òun náà wọ́n tún ka dókítà mọ́ títí wọn ṣùgbọ́n èmi ń tèmi èmi ò ká dókítà gẹ́gẹ́ bí nǹkan tí àwọn àjọ yìí tí wọ́n sọ gbogbo ohun tó bá ti ní ṣe pẹ̀lú èéfín eruku ẹ rí pé mo sọ lẹ́ẹ̀kan náà àwọn WHO wọn sọ bẹ́ẹ̀ ó léwu torí pé tá a bá ti mi sínú inú ẹ̀dọ̀fóró èmi tá a mi sínú àtèmi tá a mi sóde ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Hello.
2: Hello, èyí oge.
1: Orúkọ yín. Yes, sir.
2: Awolowo náà ni ẹ̀kan sí. Ṣé rí ìrí ìkàdí mo rí rí kíní yẹn ó ti pẹ́ bí ọ bàbá kan ládùúgbò ọ bàbá yẹn ni ó máa ń mọ nǹkan kì í ti dìgbà máa ń mọ tájútájú máa ń bí lókìsà àbá yẹn wá nígbà tó wá rẹ àbá yẹn wọn wá gbé ọtọ síìtì àbá yẹn dàgbọ pé dóhùn wá fẹẹ jẹun gbogbo kí yẹn náà ni wọn ó ti mú padà wọn wá rẹbìrọ àwọn dókítà wípé sí wọn lè rìn káwọn dókítà lè sọ fún yẹn pé nítorí pé nǹkan yìí lójú ó jẹun kò dẹ lọ mú wọn ní gbọn wá bá ara kí ni ẹwọn ní kan bá fi kò tí wàá wípé ó mú.
1: Àwọn dókítà ń gbọ́ olúbíńpé ò ká dókítà bẹ́ẹ̀ ṣe ń sọ. Hello.
3: Hello.
1: Yes, ma. Ẹ ká sàn ma. Ok, ma.
3: Mo ní nípa ìbéèrè jẹjẹrẹ ọyàn yẹn. Ṣé àwọn lọ́ǹpù mi wà tó jẹ́ kó wà nọ̀nà ọ̀la tó jẹ́ nọ́mà tó ń ṣe pé jẹjẹrẹ ni?
1: Ṣé rí ẹ gbéra bẹ́ẹ̀ bá ní àmì ara kan tó jẹ́ symptoms nínú ọyàn yín tẹ́ ẹ rí orí ọ̀fẹ́ wà fún yín obìnrin sóbìnrin jẹ́ ń wo tiẹ̀ kò sí ń bẹ̀ tí ẹ ò rí bẹ́ẹ̀ tèmi ò rí bẹ́ẹ̀ mo sọ fún wa bí n pé ò ká dókítà ẹ lọ sí ọ̀dọ̀ àwọn dókítà tẹ́yìn náà bá ti ń fura kò sí ni bí nǹkan kan ṣe wà nínú àgọ́ ara wa táwa náà ní mọ̀ pé kíní yóò sì ń bẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tó bá ti wà ńbẹ táwa náà ti ri pé ó ti dàbí àjòjì nínú àgọ ara wa ẹ dákun mọ́mì wa tí wọ́n pè ẹ gbéra báyìí ẹ lọ sí ilé ìwòsàn gẹ́gẹ́ bí àwọn elétò ìlera bí wọ́n tiẹ̀ ti sọ fún wa gan obìnrin ó yẹ ká lọ ṣe àyẹ̀wò ọyàn wa ó yẹ ká lọ yẹ̀ wò nílé ìwòsàn bí èèyàn bá débẹ̀ bí wọ́n bá ní kò sí nǹkan kan kìí ṣe pé wọ́n jálẹ̀ kì í ṣe pé wọn bá yàn yọ ọlẹ pé ọyá máa lọ àti mú ọyàn rẹ lẹ rárá èèyàn ọmọ lọ ilé náà ni bó bá sì ṣe pé èèyàn nílò ìtọ́jú ni arábìnrin o àwọn nǹkan báyìí kan báyìí kan báyìí kan báyìí ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ kó tóó di pé yóò bọ́wọ́ sórí ọlọ́run ní jẹ́ kó bọ́wọ́ sórí fún wa ó náà ni ètò dókítà orí afẹ́fẹ́ òun ló ṣe wà ní kọ́ni 32 FM 94.9 ẹ bá ń lọ sójú òpó ayélujára ẹ lọ ṣalábàápín rẹ̀ ní Facebook ẹ rí wá ń bẹ̀ ẹni tó bá jẹ́ pé YouTube náà ni ẹni tó bá jẹ́ pé Instagram a wà ń bẹ̀ @32FM949 fẹ̀yìn ẹ̀ ojú òpó yìí ló tún tẹ́nẹ́ èwo la bá tiẹ̀ wàá mú ń bẹ̀ báyìí ọlọ́run hello ẹ jẹ́ àwò bíi ẹ káàsán o yes mọ̀ mọ̀ mi yes.

0: Ọlọ́run.
1: Ogo! Ogo àti ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo! Ni fún orúkọ rẹ. Olúwa yẹ mi sílẹ̀ mi ń jẹ́ ọba obìnrin rí afẹ́fẹ́. Ìkànnì 32FM 949 Laughter House Premier Hill Mọ́kọ́lá ìlú Ìbàdàn òní àwà. Mo kí gbogbo wa pátápátá. Ẹ kú àtúnṣe, a kú ọ̀rọ̀ ìlú, a kú àtúntò. Èmi ni kọ́kọ́ ni mò ń ṣiṣẹ́ yìí o. Kódà ọlọ́pàá ń bá mi ṣe nínú iṣẹ́ yìí. Kódà kò sí ibi tí wọ́n ti bá mi ṣe nínú iṣẹ́ yìí. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tá a bá fẹ́ kó bàjẹ́ oníbẹ̀yàn ṣe máa ń ṣe. Ẹ̀yin ara ilé ṣe fẹ́ gbọ́ mi, kò dé kí ṣe gbogbo nǹkan lèèyàn máa fi ìjà àti agídí settle. No, kò kí ṣe gbogbo nǹkan. Àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ìrọ̀rùn á fún pẹ̀lẹ́ lóyún, pẹ̀lẹ́ á wá lóyún, á wá bí ẹ̀sọ̀. Bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tá a bá fi sùúrù àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú, nǹkan yẹn máa ń da o. Ṣùgbọ́n àwọn èèyàn kan by fire by force ni àtúbọ̀tán ẹ̀ ò ní dáa ni. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o, torí èní kọ́ o, torí ọ̀la ni. And whatever we are doing tó bá ti involve ọmọ, àwa lè ní feelings pé yẹn bá ṣe fẹ́ ṣe é ni. Gbogbo ẹ̀ làwọn ọmọ yẹn ló wà lọ́pọ̀lọ́ wọn o, gbogbo ẹ̀ ló wà lórí wọn o. Because young shall grow o. Ìgbà tí young bá wá grow, táwa ti dàgbà, táwọn náà bá wá make references sí gbogbo ìgbà tán kéré tí ìyá mi bá yé wọn jẹ́, kò ní sí àtúnṣe mọ́ o. That is to say, ohun tá a bá fẹ́ ṣe láyé, ẹ jẹ́ ká rò dáadáa ká tó dáwọ́ lé o. Before we test, it is good. It is going to be beneficial for all that is concerned. Ẹ jẹ́ ká rò dáadáa. Lẹ́ẹ̀kan sí, ẹ káàbọ̀ sírí ètò kí láti ṣe. Ètò kí láti ṣe ojoojúmọ́ là ń ṣe o, Monday to Friday, like 2:30 to 3:30. Ẹ máa gbọ́, ẹ máa bá mi ṣí ẹ. Ẹ má jẹ́ ká jádání nǹkan aládání nǹkan jọ pọ́n. Má sọ fún yín wípé tí ó bá mú kí ọkùnrin fi ọ̀rọ̀ lọ̀ mí, ó máa ń ṣe mí bákan. Because like 90% of men, they feel worry. Ètò tèmi ohun arákùnrin yẹn lè fẹ́ gbọ́. Ṣùgbọ́n kó tó di pé a lọ, yẹ kẹ̀mẹ́ pé a máa kọ́kọ́ òye yín èmi àti yín tó bá jẹ́wọ́ ni. Mo ní ọ̀rẹ́ kan gbà kan, àjọṣiṣẹ́ olùkọ́ ni létà òun títí fiṣẹ́ sílẹ̀, but àtúnṣe máa ń sọ̀rọ̀ a máa ń ṣeré. Wa ní ọmọ méjì. Ṣé wá rí ọmọ méjèèjì tó ní ẹni tó bí fún ti nímọ̀, ó ti lọ́mọ nílé, ó ti bímọ, kásá sẹ́ pé bíi second wife. Ṣùgbọ́n ṣé wá rẹ́ni tó bímọ fún yìí ọkùnrin yìí ò bu, tó bá ní aláìka nǹkan sí kò wọ́rì. Ṣé mẹ́ pé ẹni tí mo pè lọ́rẹ̀ẹ́ mi kò lè rí inú ilé ọkùnrin yẹn, bóyá ó tọ́jú ilé àbí kò tọ́jú ilé? Bí Sátidé bá dẹ̀ ti máa rí Friday lẹ ti máa mọ̀. When you see a responsible man, ọkùnrin tó wà highly responsible, ọkùnrin tó tọ́jú ilé, ọkùnrin tó jẹ́ pé no tẹ bá rí yẹn máa gbé fún ni ọwọ́ méjì fẹ́yàn kan ṣoṣo, kò dìgbà tó bá la ẹnu sọ̀rọ̀ wípé òun wà highly responsible before you know. Even Bíbélì sọ wípé by their fruits so you shall know them. Arákùnrin yóò bí kò bìkítà fún ọmọ tí mo pè ní ọ̀rẹ́ mi tó bá ti sọ̀bá ní wo wí mí sílẹ̀. Yóò lè tọ́jú ọmọ méjì ni, owó wà lọ́wọ́ ẹ̀ náà, tọ́jú àwọn ọmọ yẹn kẹrẹkẹrẹ. Ọlọ́run bá àwọn ọmọ yẹn ṣe. Àwọn ọmọ tó wà nínú ilé náà, àwo mọ̀ wọ́n, mọ̀ ẹ̀pọ̀ lọ́run bá àwọn náà ṣe. Gbogbo wọn ti marry, ibo ni mò ń lọ gan. Ní ìgbà tí ó yẹ kí bàbá ìtọ́jú àwọn ọmọ tó wà ń ta, kò tọ́jú wọn. Ṣé wá rí àwọn ọmọ sínú ilé ti yale yale eku ori mari o fe lomi sinu ile yen ko fe ore si wa but ore wa lomo meji fun gbogbo awon omo yen won ma njo jo nsepo awon omo yen jo nsepo o ma npera won stami murami abro mi anti mi gbagba anti mi kekere like that ara baba o wa ya baba e ma n travel you know nigba ti omo tita yen ti first daughter fe marry 5000 lo kere ju baba yen ni ki lady yen ma binu o broke ngba yen ko sowo lowo ohun akwa lomo tete marry ngba si mo lowo egbo igba to lowo omo wa bi omo odun metala ko si nkan kan to se wa lomo tete marry ngba to lowo o wa nsop na ni owo mi ma re funfun nene bo mu encourage ore mi pe you don't do that babe ni je ko joko you can say Sherry, a lot of people fe ma gbe jara yin emi na ti se mistake yen seyin o kolon to ba so fun mi pe no eyin o ki gbe jara e you don't need it ko ma gbadura ko ma fadura be mi olorun soro ma gbe jara e so be fo re mi je ko wa eni ko ti o ba ni nkan kan babe e sha ni babe ni now afi to ba je pe ko ki se babe to paro fun mi ni mo nse fe pa ehn je ko joko je ko soju se baba so omo se bowo ni oni o leje lorun allow him to sit down eyara le baba ti wa baba wa sick awon mo ti yale mi lo ni won na boya merin o there about awon na ti mi ke se mo ko wa si kankan nigeria nu ni awon mo yale yen ko si kankan nigeria nu won omo ore temi to ma ri olohun o ki olohun o jo yin what we be awon yan kan ma nkanju ni eni ba de re ri gbeyin lo le rin o ah eni si oku lo lo keke ohun excuse me ma ro yan kan kan pin o ah tori pe wo ko lo dayan the only person to ni final say the only person to le se pe to ba wa ta wa to le se pe to ba lo ta lo o ni eni kan soso to da aye asi orun olorun israeli ona shifu daughter ore wa yen na travel out o wa ku kekere kekere ti mo de lokun yen na o n so mo kinkini na but at least omo na ni lodo wa ara baba o wa ya awon mo so wa ni ilu eyinbo won le wale kino fe wa se nle eto wa je bi first daughter baba o wa pe aburo omo mama ti baba o toju aburo mi o ni binu ni won lara pop si oya se bo ti se tun o ti se masters e won ni mom me se shop fun e won fa won kokun pa order mo kon fe be lebe kan ni so mo bo so ra oro ta mom si ma so fun wa ton so je ka fi won sile o se so be pa wa se ra wa nikan ti fo si mo fe ko se fun mi nseyin o ni wi pe wa ku rodo mom si wa lo ma gbodo daddy lati le moju to daddy because bo awon ki ata ngba fun won awon ki ara ta ngba fun won mi mi daddy man fe jo won sun so jo aburo mi ma mind elo lo fe ma gba loshu ka kuku gba e as kiara ko lo ma soju daddy nkan kan they know that bi pe won ni boyo lo fe marry in December wa se suspend marriage e no so ko so foko e iparo daddy e o ya o fe lo moju to o fe lo moju to daddy e o fe lo joko ti daddy e mami kile npa yin lerin mi like e o amun soro ererin e ma beda mo ti gbara yin lenu e ma ererin o omo ba so fun mama e pe mami e wa gba mi e gbo nkan te gbon mi ko ki se gbon omo iya e o e gbon omo baba e e gbo nkan ton so yin wa ni je ko npe mentor emi ni mentor e wa lakoba o ba pe mi o ni ye mi si mu ni kilo de o la won oro kan ti mo ma nso ti pe ti pe oni se mo re po tin se nsin mo ni kini mo ni oro wo o ba bere si ni ran mi leti awon oro ti mo nso mo lemi kan de ma nsoro temi ni o mi nse woli o ah oni but on respect e sha sha sha to ba soro mewa mejo we come to pass ah mo ni kin wa ma show enu mi niyan boya kin lo ri igi mole kin gbe wa wo se sibi asase yeye yin mo ni kilo se pe o so ni kon ku olodo mama un kon lo joku ti baba ko ma toju e eyin ara ile mo fe ke da ejo to ba je yin ni emi o le se pe ko mo ma toju babe o ko possible ṣugbọn to ba ṣe eyin ni tori igba mi te ba kan da sito eri kan ma npa mi ni odo lady yen si makeup omo yen si son to fe se fe mi o oni mommy leyin mommy ohun o re expect in times 10 sigi sorun le gbe nkunu le ben oni e meta ototo pelu omi loju ni mo lo ba daddy ngba mo wa ni final year university to wo school mi ku just 15,000 ni mo need oni baba mi ni to n ba pa npo pele be bayi sisi o le jade o lo sun ekun ka won classmate on to dawo fun oni mommy oni e se leni mo leni oni mommy se pe ko ma sunku mo ko so lowo daddy ni to ba wa lawo daddy won fun e won fe ko project ohun ti kan tan owo to n ko fe fi bi o fe band e ni bo fe tu ka ni oni daddy ohun fun oni jo wedding sister ohun oni ki daddy kan ko so lapo ko na se bi omo olowo ko spray won oni daddy ohun ara won wa ya omo won to wa ni UK won fi phone pe ohun oni mo mi ma da si nkan si okan yin ma mo ni se mo le fi se to ni e go ahead won ni e se fi se to mo ni o danu eyin ara le e ma da si o emi n pada bo e ma je ki lucky ge eran ma wo fun mi tori se lo ran ju mo mi ba bi baby kingsway e je ke mi lo po lowo oja ti mo gbe wa sita mo fe bere lowo yin to ba je yin ki le fe se e ma ti dide ko nbe o e ku kale

0: ẹwọ ẹyin ara ile e ma se binu si mi a pada gbe to ba ya emi ti se oju opo sile to ba je yin niru e sele si e je ka gba pe eyin ile wa ni position ti ore mi wa yin ki le ma se emi ti se oju opo sile fe yin ara ile o 090 60 2009 49 tabi 070 55 9 49 eti owo ba koko ba ninu gbogbo e oya egbe soke fun mi ki le ma se ta lo wa lapa bi hello
1: hello ma
0: yes sir ma
1: e ka
0: so ma
1: kojo
0: kini ojo ma
1: ah ko gbojo to ba baba yen ko toju e
0: ah kilo di ma baba ni
1: o ma se marriage in December won ta ti e je niyan eh ko lo gbo mo do ku baba
0: won ni gbogbo awon ti won gba lati ma toju baba won ni won ki nduro nkan to wa nbe se me pe mi o le mo
1: eh ko gbo mo do fun baba won ri ikanu won to ma toju baba
0: okay
1: ko o ko le ma yoju sibe
0: okay
1: o ton ṣùgbọ́n pé kó jókòó kó máa tọ́jú bàbá kò ní láyè sojú ayé tiẹ̀.
0: Ẹ ṣe mà ẹ ṣe mà ẹ ṣe mà. Ṣó ti yá? Ó yá afẹ́dójú dè lọ́n báyìí àbí kò tí ìyá kí n gbé yọkan sí. Ok ẹ jẹ́ kí n sáré gbé yọkan sí ká tó lọ. Hello.
2: Hello ẹ kásán.
0: Dádì ẹ kásán sá yẹ sá.
2: Ẹ kásán mà ẹ kú ètò mà.
0: Ẹ ṣe sá God bless you.
2: Adé ní ìlú sọ láti ta ká.
0: Ẹ ṣe sá.
2: Tẹ̀rí ọmọ tó bá jẹ́ mi ni o.
0: Bẹ́ẹ̀ni sá.
2: Jókòó kọ́ jókòó ni ìyìn jókòó kankan. Má kọ́ gba kíára má lọ máa supervise ẹ̀ má máa fi ojú síbẹ̀ èmi náà máa contribute sí. Bọ̀ pé kó lọ jókòó yẹn kó gbàgbé ọ kó má lọ jókòó.
0: Ṣé mo wọ́n fi pé at least bàbá ẹ̀ ni a lè tún ojú yẹn tún ṣe dáadáa láti mú un tó.
2: Ó náà a ṣe ojú ṣe bí ẹbí ọmọ a máa lọ yọjú sí a máa yọjú sí kíára náà bẹ́ẹ̀. Ó má jókòó ó má bà gbé ayé ẹ̀ jẹ́ o.
0: Ẹ ṣe ọkùnrin ló sọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin tiẹ̀ máa ń le ná ẹ̀yin ọkùnrin máa ń le. Ẹ ṣe sọ àwọn náà rẹ́rìn ta ló sún wà lójúdínlọ́hún pẹ̀lú mi. Hello.
3: Ẹ̀mí ẹ ká àsọmọ ẹ pé tó.
0: Ẹ ṣe sísá mi.
3: Ẹ̀rí mi wà lágbára ọlọ́run. Àmì. Ó bá ṣe mí ni mi ò ní lọ. Ẹ̀sán ló dé
0: o. Ẹyin obìnrin dẹ̀ máa ń
3: ọkọ yín. Tí wọ́n gba ọmọ ọ̀dọ̀ fún bàbá yẹn ohun tó bá lágbára kó máa fún wọn. Ọlọ́run ní bá ti ẹ̀gẹ́ kó lè ráyè sí ohun tó fẹ́ ṣe.
0: Kó
3: máa lọ.
0: Kó máa lọ.
3: Láwọn wa pẹ̀lú ọpẹ́ ló yẹ rú ni látọ̀ yìí.
0: Ẹ ṣe máa ọyọ ńkọ́ lọ́sàn-án yìí máa. Àdúpẹ́. Tó ti yá.

0: tu ya mi se ekas no ko jo meta ara on fansi ni eh ga to me ba yin soro nipa omo obirin oruko e ni Rejoice Tayo loruko e omo babe omo omo so iya iya ye iya to bi omo iseyin ni apade ni Ibadan bi polytechnic lon lo ija kan se laarin un pelu iya e pelu family e iya e ni pe gboro se si to won se omo ni pe won gboro se e si iya e de ni deeper life ni won de ni pe won lo si deeper life pe si e si won ma lo bi ja le to je pe won a bana mo si school lai so wo school e brother wa te bi kon lo mo de pade omo de salaye fun mi o so fun mo pe muslim le mi o emi o se christian won tin ba wa lati help won ko e si o daja le won to lati gba na almost 1 year plus mo ajo mo takin si pe omo yi o mo kon yi ko je ki n fo won kan won na wa ri pe mi o tawon ba tawon gba jo sun temi ati won ba jo mi o ta so won wọ́n sọ mọ́ ní mo ti sàkíyèsí pé o mọ́kùnrin ní ẹ̀dẹ̀ fẹ́ láì mọ́ àwọn fámílì ẹ̀ àjọ ń bá lọ nígbà tí wọ́n bá lọ ọjọ́ kan ó ti parí 2008 lápàdé o 2009 ibi tí mo lọ sí special duty torí agbófinró ni mí mi ò sọ fún ibi tí wọ́n post mi mi ò mọ bó ṣe mọ ọdún bó ṣe mọ kò yé mi ó ti wá bá mi ni hotel ni wọ́n lè lọ́ọ̀dì yẹn sí bí ṣe wá bá mo surprise wọn tayo ta ló sọ fún ibi tí mo wà ní àwọn tó wọn bá fẹ́ mọ̀ wọn ni pé wọn yẹn tàbí ìkan attend sí ṣe everything tó ní ìjì fún wọn tó bá dáadé tayo jọsù ló wá jí mi ní kí n torí ọlọ́run òun fẹ́ bèrè lẹ́bẹ̀ẹ́ kan wọn ní ẹ̀bẹ̀ ó ní òun fẹ́ kí mi sàn lọ obìnrin ni ìbéèrè tẹ́ǹbèrè yìí lágbára o agbófinró ni mí tó bá wá di oyún ńkọ kò sí nǹkan tó bá dé ńbẹ lẹ́wọ̀n pé àwọn òfaramọ́ kí a sọ pé sọ fún obìnrin pé kó lọ ṣẹ́yìn ẹ̀ẹ́dẹ̀ mọ́kùnrin ọjọ́ yẹn ni ò fọ́ ọkàn nígbà tó dọjọ́ ó sunkún mọ́jú ni nígbà tó dọjọ́ kejì wọ́n á rí pé ọmọbìnrin mí ni ẹ̀ gbàṣejọ́ ṣerú ìfẹ́ ni ẹ̀ so God be the glory oye n fẹta ṣe yẹn odò yín ha pẹ̀lú bẹ̀rẹ̀ mi ń bà mí àbúrò yẹ ẹ̀dẹ̀ wà ń sẹ́yìn mo ní láti sọ fún pé fún ní transport kó lọ bá àbúrò yẹ ẹ̀dẹ̀ kó dẹ̀ sọ fún pé kọ́ báyìí báyìí ló ń ṣẹlẹ̀ àbúrò yẹ ẹ̀dẹ̀ pè mí pé kí n wá mo lọ bẹ̀ mo lọ rí wọn ṣé mo fẹ́ mo ní màá fẹ́ but mo níyàwó wọ́n ní kò sí nǹkan tó bá dé ẹ̀lẹ́ ìyá àwọn nìkan ni problem wọ́n ní kò sí problem títí tí wọ́n fi lóyún tó bímọ ọ̀dọ̀ mi ló wà nígbà tó ọmọ dẹ̀ tó jì tó bímọ ọmọ pé bí 6 months to 8 months ìyá rẹ̀ ni pé òun fẹ́ rí ọmọ òun ọmọ ní òun ọ̀dọ̀ ọmọ yìí nò ò gbọ́dọ̀ kọ̀rọ̀ sí ìyá ẹ̀ lẹ́nu ò gbọ́dọ̀ lọ kò sí bí mi ìfẹ́ ni àti ẹsẹ̀ le tó kó máa ní pé kó disobe family ẹ èmi ò ní gbà ní nǹkan tí máa tẹ̀sọ fún ọ máa ń gbọ́ mo ní ọjọ́ olè máa rẹ̀ láti lọ torí kí n wá pé ti máa lọ torí ọmọ tuntun ni and flight ni mo dẹ̀ máa jẹ́ kẹ́ ẹ wọ̀ lọ mo á ṣètò bó ṣe máa wọ flight lọ sí nasarawa ni àwọn fámìlì ẹbí sí bọ̀ tọmọ ọmọ ọmọọṣọ ni bàbá ẹ ọmọ ìsẹyìn ni ìyá tó bí bó ṣe lọ nìyẹn the funny thing orúkọ tí mo fún ọmọ mi orúkọ tí mo fún ọmọ mi wọn débẹ wọn ìyá àti bàbá ẹ change orúkọ wọn change orúkọ tí mo fún ọmọ tí wọ́n tí wọ́n change orúkọ tí mo fún ọmọ tí mo gbọ́ gbàdí mo lọ change orúkọ ọmọ gbàdí mo wọ ọmọ pé ọmọbìnrin tó bímọ fún mi nǹkan báyìí báyìí lọ́jọ́ yẹn kí n má bínú wọn ti jẹ́ kóhun jáde gan nínú géètì wọn tì wọn mọ kò sí nǹkan tó yàn ti kí n máa fara mọ ọmọ yẹn try one way the other kó padà wá wọn ni ẹ má tiraka gbọ́dọ̀ sáwọn òbí ẹ lẹ́nu mo sì gbọ́dọ̀ sáwọn lẹ́nu yẹn títí tọmọ fi lọkọ. Ti lọkọ mi ọdẹ ti bímọ méjì sílé ọkọ láti ikọ ọmọ yẹn wọ primary school tó wọ secondary school ọmọ yẹn ti pé going to 17 now mo ní let me do as a father kí n máa sanwó school kó má ṣe anything bàbá ọmọbìnrin á sọ pé owó mi owó dẹ̀tí ni mi ò fẹ́ owó kankan mi ò gan ohun mi ò wá ní responsibility lórí ọmọ yẹn kíníkan ìgbà owó tí n bá ní kí n fi tọ́jú ara mi ok kò sí problem ìwà dẹ̀ pé ìyá tó bí ọmọ fún mi ìyá sọ pé tí n bá ní nǹkan tí mo fẹ́ fọmọ kí n lọ ra chair fún àwọn olówó wọn tó wá fẹ́ na tọ́ mo bá ń bèrè bàbá yóò dìde tó kọ́ ọmọ ọmọ bàbá rẹ̀ mo ní òkè ìrìn àwọ̀ rẹ̀ wọn bí tó ń dùn mí ni pé mo wá gbọ́ pé yes orúkọ bàbá ọmọbìnrin tó bímọ fún mi ní ló jẹ́ school. Tí bá rẹ̀ pé grandma rẹ̀ mo fẹ́ bá ọmọ sọ̀rọ̀ màá máa gbóhùn ọmọ wọn níjẹ́ kí n bá sọ̀rọ̀ mo ní kí n fi sọ fún yín tí mi dẹ̀ fẹ́ fagídí gbà mo ní kí n fi tó yín létí kí ni tí mo lè ṣe lé lórí.
1: Ẹ̀yin ara ilé ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu agbófinró tó mẹjọ wa bá mi àwọn náà ni ọmọ wọn o ṣùgbọ́n gbà tí ọmọ tán fún lóyún dọ́dọ̀ àwọn òbí ẹ̀ wọ́n chẹ́ǹjì orúkọ sórúkọ bàbá gẹ́ọ̀ yẹn ọmọ yẹn wá ń jẹ́ another name entirely wọ́n láwọn ò fẹ́ fagídí gbọmọ ṣùgbọ́n àwọn fẹ́ máa rọ́mọ àwọn 17 years ago wọn ò jẹ́ kán lajú rí ọmọ ṣáyé náà ládẹ wàyí ṣá ǹjẹ́ kí ló dé ó yẹ kí n play part 2 fún yín wọ́n sọ àwọn ọ̀rọ̀ tí mi kìí ṣe mẹ́ pé mi kìí fẹ́ ká máa búyàn tẹ bá fi voice note ránṣẹ́ sí mi àwọn ọ̀rọ̀ kan wà ń bẹ̀ tó jọ mú èbú mi ìfẹ́ ni mi ṣe fẹ́ gbọ́ mi ṣe fẹ́ kẹ́ gbọ́ ṣùgbọ́n gbà tí èmi gbọ́ wọ́n ní bàbá yẹn sọ pé obìnrin lòun bí òun ò bí ọkùnrin ó wá fẹ́ fi ọmọ ọmọ ẹ̀ ṣe ọkùnrin ọmọ tí ìṣòun ló bí ó adopt ọmọ ọmọ ẹ̀ ó change orúkọ ẹ̀yin ara ilé ẹ̀ dá sí wọn ò fẹ́ fagídí gbọmọ yẹn ṣé kán gbé lọ́nà olófinde àbí kán charge family yẹn sí court ó yá ta ló wà lójú òpó fún mi ó yá o hello.
2: Ẹ káàsán
1: sá.
2: Ẹ kú ètùkù nígbàdé o.
1: Àmì.
2: Olúwa tó mọ̀ máa yín lọ sí.
1: Àmì.
2: Ọ̀rọ̀ ti sọ láàárẹ̀.
1: Ok.
2: Kò sí sí kò sáì pé wọ́n ti ọwọ́ òfin bọ̀ sáà ni because bàbá mi ọ̀rẹ́dì láti fọmọ lẹ̀.
1: Wọ́n ọ̀rẹ́dì láti fọmọ lẹ̀.
2: Bàbá ọ̀rẹ́dì o pẹ̀lú tí bàbá àwọn ṣáà change orúkọ mu. Bó ṣe jẹ́ yìí kí ọ̀gá ọlọ́pàá tán dìde gan ni òkà dúró sáàdá ká má jẹ́ ká ọ̀hún náà ló mú òun òsì máa ń tọ́mọ ọ̀dà lọ́la onílárí kọ̀tẹ́ ń tọ́mọ ọ̀la.
1: Bẹ́ẹ̀ni.
2: Yóò bọ́yọ̀ ju ìdílé tí wọ́n nìyẹn ká má jẹ́ kí ẹni ẹlẹ́ni ó gbà sí wọn sí o. Ká dìde o ká dìde o ká má fi ọwọ́ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ mú o.
1: Ẹ ṣe mo mọ̀ lórí.
2: Olúwa tí wọ́n
1: àwọn ò fẹ́ fagídí gbọmọ o tán bá fẹ́ fagídí gbọmọ excuse me sir ìṣẹ́jú mélòó hello.
3: Ẹ̀lú ẹ kú sẹ́wọ̀n ẹ̀rí ìṣòro àgbàrán náà ṣé ẹ rí ọ̀rọ̀ ọmọ yẹn nípa àbáyé ti sọ̀rọ̀ mọ́ ọmọ fagídí gbà ṣùgbọ́n tí wọ́n fọwọ́ òfin tó tọwọ́ ìjọba bá ti wà lọ́dọ̀ wọn ní irú ìwà wo ni wọ́n ń wù fọkùnrin yẹn báyìí bẹ́ẹ̀ bá ti ẹ̀
1: Ayo le le yon ba, ko se ni to le ba, omole. E yon rale, a won to ma wa fun medical check-up, lo jo Saturday, won si mora won. Mrs. Adeyinka, a si fun a won meri, ton dabo mi mbi. Shubo to jo Sunday, Belo Modinat, Mrs. Odugbemi, Mrs. Akin Tobi Abebi, then, Amu Yesi Abinkan, then Mrs. Adewale Roboke ejo lati Mrs. Adewale Roboke lati amuloko ola e bere si ni wa gba card yin ni bi ago kan sa ago kan abo kin to bo sori radio te ba de nbo ke me pe mara mala ti ke ti dani o e ma ra o e gba gbu e ba toju ara ye gburo jeun ke wa jogun fe eyan le jomi e ma bo ke wa jogun fe to da se si gbo e gbudo ra mala ti ke eyan ra le to ba tun ni ra la gboro lo ma fun yin ni aye lati da si ejo mo si ni alejo lori eto ni bi bayi e se gan ni e ba mi se aga fun won ko se nkan kan sa oya je ba mi sun won mo bi dada e ba mi daruko yin fun awon ara ile sa ati pe tori ikitu le se wa sori o ti le ni
4: mo dupe lowo olorun oruko mi ni prophet Ebenezer Ojo Adu JP ti gbogbo eniyan mo si baba eyan mo awa bi fun program agbayanu kan to fe waye ni ojo jimo ose yi 7 and 8 jimo ati saturday ose yi ni agbala iwosan bi program adua nla adua pataki opolopo ni o da ajomo emo ninu ajomo ni ase yori tin wa ninu ajomo ni igbega tin wa program ti o je nkan gbogi gbogbo esi to wa laye lo dara sugbon lai si ayan me eniyan ohun gbogbo ti ba nse be ni gbogbo aye lasan ni a ni waye lasan bi a ba se nse program yen lo be na ni wo san la ma sele be na ni won ma gba na ma se ohun ta npe ni ayewo ba ba se gbadua ta nse yen la ma se mejeji papo oluwa iran won lowo
1: okay agbasoro da baba agbasoro da agba lai wo san
4: bene to wa ni
1: e ba wa so bi so wa awon eyan si mo bi ton abo e tun ba wa tun bo so ibi ton wa
4: e seun o wa ni Sanyo bus stop be ba nbo lati ona Eko e soda soda odikeji sugbon ta ba nbo lati ona Iwo Road e ni ilu lati soda e ti ni bana nla agba lai wo san pelu baba wa nbe Dr. Adedoto Daniel
1: okay
4: ojo nla ni ojo meje yen lagbara Olorun
1: Friday and Saturday ko le pe
4: Friday and Saturday
1: bi ago melo
4: ago mejo laaro
1: la ma aro ni
4: la ma bere adua
1: okay
4: bene
1: ojo Saturday na mejo aro ni
4: mejo aro na la ma bere
1: okay e wa tun so nkan kan ti o fi be ye mi
4: yes ma
1: eni be ba tin gbadua eni break ma tun lo pada ri baba wa agbala
4: baba je je program asiri ayan mo
1: yen
4: opolopo ti o ti gbon pa program asiri ayan mo yen
1: bene sir
4: ati debi baba yi
1: mo
4: ba se gbadua yen ba ta se top party program ti an da awon eyan lo ni pa asiri ayan mo
1: okay
4: be na ni won ma lo si na ma gbon se yen fun ti iwosan iwosan nla
1: okay
4: fun awon eyan lagbara olorun awon to ni se to se to ni awon kokan be
1: a ma lo ri baba
4: be ni
1: nkan ti mo se bere ni yen o wa dabi igba ta ba fe si eku e kan bayi
4: e ti won ni
1: o no daddy imbo ni sir
4: I o do se ti mo ti wa
1: on bombe
4: ah omo jare ni me ni londo state
1: londo state gangan
4: ijare be ni le ba kure
1: ijare yen lati je bi oko
4: e ko je ki soko ilu la ni eh won open small london
1: eh
4: small london
1: okay
4: ben
1: e ago mejo aro no le ma bere
4: ben lojo to friday
1: se le ba mi fi ero ibare ni soro yin sile
4: eh je ki gogo fi ti baba sile na
1: okay
4: eh o tori iyan le ye gogo won
1: okay
4: bene
1: okay
4: ma se wa fi te to dem no sile
1: okay to ri se me pe be se so yi
4: bene
1: boya ti ra won kan ton fe wa sugbon o boya won fe pe ti ona ba si e
5: daru mo mo loju
4: be ni
5: e se ma tubo tubo se alaye si fun won
4: e se
5: oya
4: 070 4569 3771
5: e farabale pe le kan si ye si baba agba
4: ti baba agba lawo so niyan o ti baba mi niyan o
5: awon baba wa agba so lo da
4: okay 070 4569 3771
5: okay e wa fi ti gangan sile
4: ti temi to mo gege bi baba yan mo 081 09 177 328
5: e jo sir awon ero ba re toro te nfi sile yi especially si yin
4: bene
5: se ton ba pe yin se
4: ma awon ton ma gbe
5: no ye ka le biri lowo
4: meji gan ni mo lo e ton ma pe nu mejeji
5: le ma gbe oya e fi e tun bo fi eya e tutu ku e tu number
4: 081 09 177 328 bene
5: e pe keji sir
4: e keji 080 68 65 08 58
5: okay bene asiko te ni ko ju bi iseju bi mesa lo
4: bene
5: e mo fe ke tubo tun n te fe kan wa se yen mo fe ke tubo tutu so te ba ti wa tutu so tan laarin iseju meta yen e wa sapejuwe ibi ton ton bo e wa fi ero ba ready soro te sese pe ton yi tori awon to sese lo mu bayi won e sese tu wa tu pe oya sir
4: program ti a pe ni ose ni a pe program asiri ayanmo opoloko kan gbadua lai da ayanmo e mo ayanmo ti eniyan o damo lo se eniyan deru be eniyan ba da ayanmo e mo adi oba ni ose ni ni agbala iwosan lagbara olorun adua to poji gan ati lati le je ke eniyan o da ayanmo e mo furara re ko ma kuro oluko eru adua nla la fe gba me be ni iwosan wa ma lo san san pelu baba wa adedo to daniel lagbara ti to olodumore fa wa se ngba adua ta nda won yan leko ti won mo ohun ti ayan mo won je be na na ma lo soke ta le ma ri baba wa dokita yen wa ma fun won ni wa ma test won wo wa ma fun won ni awon ohun to ye ko mo awon to ni prostate ni aiso mi be ko ma bo bo ba debe wa mo pere oluwa ah sharuma enye eyan me sharuma bi oluwa se beta me be laye
5: e koko pe number baba ke to wa pe ti
4: number baba ti mo pe la kan 070 45 69 3771
5: o ye wa pe ti
4: tebi gbangbang 081 09 177 328
5: e pe le keji si
4: ala keji 080 68 65 0858
5: so eyin ara le ago mejo le pe eto yen
4: ago mejo ni lojo jimo otun la eni
5: ko ki se isoru
4: e jo jo ru o
5: iso aro
4: ni iso aro ni le yo
5: okay ah eyin undo state isa bo oya ago mejo ni lojo
4: sa ago mejo na ni gbogi adua so so ohun ti e mo egbegberu eyan lo ti sonu suna imo kan
5: kabiyesi
4: ta je ta nse sin ta de gbe sin la nse ta ro pa nse sin
5: e je ko digba na na
4: tori oh iya mi o
5: putuputu a wu
4: bi oluwa se mbete mi e be lai mi o lagba to je temi baba na o lagba to je ti won sugbon mejeji to papo yi
5: akika
4: ogo la ma soro nbe o
5: e si sa
4: ani wa yi lasan
5: eyan ara le Ebenezer calling ko e ma ba mi ko te baba mi ko ma charge yin
4: mi mo ni kan
5: okay
4: koda
5: oni kadara mi e ma pa kadara kadara araye o e ma pa kadara vida omo yin ore yin ololufe yin oluwa ebisi omo bi rira fefe emi nse ri pada lo sile oro lesi gbo lati enu alejo wa yin to ba ni te fe ba mi so as usual ko sin ti mo fe gbo ba iju pe e fe ra ticket amala marun abi mewa ba won gan se wa lori ijoko won ra ticket amala kan to lo
4: ajiadi
5: emi aba won mo
4: ajiadi
5: 08166756685 te ba ni ro bayi ti mo nso te fe ba mi so e ba mi so lori WhatsApp e wo mi ire o

mi pe to ba ti ni sini di epo o se ye mi ni se pe bsc o le gba salary 2 million naira aya fi to ba lebu amutorun wa nigba tin ba kan ti karakata so fun yin lagbere daya loni le to mo pe omo ti ba nsere daya o ku le mo te so pe ko lo moju to nkan mi pelu bi kan ti ri won tin fi di e mule wi pe yanjo mandi agbebolo mo rede ivory coast owo ti o ba wonu ko ti real madrid ni orede spain on lo si 125 million euros leyin be na won ni ajo mo 10 million yo tu mo wa nbe wi pe awon amadamada mi to tu je bi million marun mi yo tu ba lori awon kan ti omo je ajemonu fun agbebolo mo rede ivory coast la fi kun re won ni ko leganis won na na gba ida marun ninu owo to ba yo ni ere lori agbabolu igbe se fidi e mulenu ti bi le ri te n pariwo te ba tugbo yi na igba na yo to gba omo ri po mo ti ba fi ball o nke sere e ni na ko lagbobo bi tori won ti ni fi ni junior ninu ade to n bele pelu won ti ko ti ma dide ma pa so fun yin bi pe won ma joko papo lati so aso ye po oro lose loju na ti mo ye ti o da finicius junior sinu ko ti ma di ti o da duro eni ti ade re ti o ko odun kan dondo bayi o bayi won ti ni fi ni junior n bere owo to lo si million meji odi ni ogbon owo euro 28 million euro lodun kan be ba se si naira ti calculator ba daru epe mi lo ma le ti o ba ti mu ero wa epe mi ni o ma le se asna bayi na won la won o ti gbo ku lori ero agba ball yi won fi fe han gidigidi ni sugbon ti n bele bayi tawon kan ta n gbo o n fi die mule pe ina ti wo laarin ko ti real madrid ati agba ball vini junior yi lori awon kan ti o n bere iko ti real madrid na ti so n tagbara won ka won si ni bi ta won o dure lori lele ti ye kikan ori ye pelu ro to n je jade be bi ti ni enu karakata e ja so nipa eran ti alatan to so nu jobo jobo eran mo so nipa Luis Hall agbábọ́ọ̀lù ti ikọ̀ Chelsea ti ń sọ ọdún jóni ti ikọ̀ Newcastle ti ń gbẹ́lẹ̀ wọ́n ni ikọ̀ ti Manchester United sọ pé àwọn mọ̀ jẹ́ ń tàwọn mílíọ̀nù lọ́nà ọgọ́ta òun náà ni owó pọ́ùn ni wọ́n fi ń lọ ikọ̀ Newcastle báyìí láti gbé agbábọ́ọ̀lù ẹni ọdún mọ́kànlé ní ogún pé àìbámọ̀ tọrọ Luke Shaw bá padà já síbi tó já sí àjẹ́ pé lọ́dọ̀ ti àwọn nílò agbábọ́ọ̀lù láti mọ́ fi jìrọ̀ lóòrèkóòrè ni ìròyìn míì tún jẹ́ òye ni pé láti orílẹ̀-èdè Saudi Arabia ikọ̀ Al Ahly náà ti fìdí ẹ̀ múlẹ̀ pé Gabriel Jesus agbábọ́ọ̀lù kan sàn lọ wájú Anthony Fessin bọ́lá bá jẹ́ kí Ivan Toney kókó nínú ikọ̀ ti Al Ahly hùn lórí èdè Saudi Arabia ajẹ́pàrọ̀ Gabriel Jesus làwọn ọmọ lọ ni onídé Turkey nù ìjọ gbóná jẹjẹ yìí ló ti ń bọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ráyà ó sì kánú sókè nígbà tí wọ́n bá gbọ́ iye tí ó bá dé fún sálà agbábọ́ọ̀lù kan liverpool eléyìí tó tọwọ́ bọ àdéhùn tuntun nínú ọkọ̀ ti ẹgbẹ́ bọ́ọ̀lù kan lórí èdè ti turkey pẹ̀lú èyí tó ń bẹ́lẹ̀ báyìí o wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ pé sálà náà ni ó mọ gbowó jù nínú líìgì torí èdè turkey 17 million euro ni ó mọ gbà lódidi ọdún kan bákan náà ni owó ó ti pọ̀ lápọ̀jù ó ti tayọ ìtí victor ń gbà tẹ́lẹ̀ yẹn osimhen gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó ń gbowó jù lọ nínú líìgì orílẹ̀-èdè turkey àní báyìí gan wọ́n tún fi yé wa wípé lórí gbogbo tí wọ́n bá tà tó bá gbé orúkọ mohammed salah ìdá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ó mọ bọ́ sọ́wọ́ agbábọ́ọ̀lù yìí ọwọ́ jẹ́ pé kò tí ì sírú ẹni tó ti fẹ́ nírú àdéhùn báyìí rí lórílẹ̀-èdè turkey bí ròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀ tó á dé bẹ́ẹ̀ bóyá victor ó dákẹ́ni àbí ikọ̀ rẹ̀ wọ́n tún wá lọ fọ́ báńkì sí wọ́n fọ́ kóló mọ́lẹ̀ láti lè ṣe àfikún owó ilé ti agbábọ́ọ̀lù tí ó máa gbà nínú ikọ̀ ilé tó ti ń ṣojú wọn bẹ́ẹ̀ ìròyìn mẹ́lẹ̀ lóníran ẹ jẹ́ ń dọ́wájú dókí ń padà síbí ká wá sọ nípa nǹkan tó ṣẹlẹ̀ nínú ìyẹn ti wafcon ìdíje ti ilẹ̀ adúláwọ̀ tó jẹ́ tàwọn obìnrin wa torí pé lánàá Côte d'Ivoire South Africa won ti tẹsiwaju lẹyin ti ko wa mo ti an tayo ninu fese won se ti won bi ro ise lohun o ja mo nle ni na itẹsiwaju o ba nigba ti orede Nigeria ti ade ejije ohun to nbe lowo re lẹyin to je pe won ti fi ami ayo meji mo igba meta lowo ko ti Malawi nigba ti ejije ohun to bere ti won pada wa na Zambia pelu ami ayo kan sodo pelu agbe bọọlu kan eleyi to ni card pupa won te waju lodi won gba ifese won se won koju orede Egypt eleyi to je pe bi tin je tinu na lo je tita mefa sodo lo je lowo Zambia o je meta se kan lowo Malawi ati won jo ta kan gbọn iyan lowo ajale ti o ninu do ba dowo ago mesan bayi na ka je oye wa nu ri je ohun wi pe ko ti Côte d'Ivoire atawon ati Algeria ni won mo gba ipele quarter final to ba di ni ojo kejo osu ta wa nu e ojo satide ti nbo lokan ni lowo bi ago mefa bakan na Morocco ati South Africa bọ́ọ̀lù ta yóò mọ dóde láti wò ní nígbà tó bá di ọjọ́ kẹjọ ohun bákan náà lọ́wọ́ ago mẹ́sàn-án kádébẹ̀ẹ́dún adẹnu ẹgbọ́ ìṣẹ́ kíkan ẹ jẹ́ kí n sún wájú bọ̀ ń bọ̀

0: eje ka duro sinu dije ese kikan mo ye so fun wa ni ipele ti heavyweight lati mu iroyin kan pelu bi gugu oro se nlo labenu ati to je pe n jarinrin o ti wa di mimo bayi wi pe Moses Tama ato won ati Filip Rogovic amore de Croatia yen won jo ja ija ile tolowura nigba ti o ba di ojo kokan di logun osu ta wa lale ojo ti a ba nsi amala festival na ni dije ohun ni o ma waye laarin Rogovic ato won ati Tama dori pe eni ba bori nu ameji na ni o koju Cubans flash iyen Frank Sanchez latore de Cuba lo to lo je pe Moses Tama to won ati Cuba flash na ke ko jojo tale nitori pe banteti IBF ni ajo fe ro mo amo leyin ohun na fi di amule pe won pile ti to bo we are deun ki a to pelu Rigovic ki a to kede ti Frank Sanchez lara be na en ba bori nu ogun mejeji ati Tama ni o ati Rigovic ni o na ni o mo koju Frank Sanchez to ba di ni osu kesan padu ta wa nu e bi ro yin se fi di e mu lenu lo tori Moses Tama lo tin ri eru mu lo nri omo na lori won lu amo ni bayi yo mo koju awon dan wo le to lewura pelu Rigovic ele to je pe ona ti igba kan so ban te IBF monun ri leyin e ni o lo koju Frank Sanchez ni ipele ti heavyweight ki yen o debe yen duro e je ka so nipa ti Joseph Parker omorede ti Australia na e won pe lodun to koja o na ja iya omorede New Zealand o jaye o ja ija kan ni odun to koja nibi ti en wi pe ija to wa ti Fabio Wadley ti en jo ja nibi ti alubole to ti wo nibi ipele kesan ni en so pe obokunrin na won kefin egbogi oloro eleyi ti en pe ni oh eh iyen ni ago ara re sugbon to kunrin na taku won le pe ko si ni ara hun sugbon laye opolopo oro siso won ni ko ti eye ba na kan fi pade ayewo lori e amo leyin ti en pa ayewo na omokunrin si tan pelemo wi pe won o ni egbogi kankan lago ara àwọn torí pé àwọn ọkọ rẹ̀ náà wọ́n ń jà lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé àwọn máa bẹ̀sẹ̀ kú bẹ́jọ ilé ìjà wọn gbé pọ̀ àmọ́ ní báyìí àwọn tó ń ṣàkóso ẹ̀ṣẹ̀ kíkàn nílẹ̀ gẹ̀ẹ́sì wọ́n ti yọ̀ǹda gbé agbára yẹn bẹ̀sẹ̀ kú bí òjò yìí wípé ó lè máa jà lọ ìyẹn lórí okùn ibi ẹ̀ṣẹ́ náà láparí ẹ̀sìn ká lè bọ́ síbi àtúpalẹ̀ wa nírọ̀lẹ́ tòní torí lẹ́yìn tí ìdíje ti Commonwealth tó tẹnubodò tán àwọn abẹ̀sẹ̀kù bèjò tí wọn lọ láti orílẹ̀-èdè uganda yàsín mẹ́rin tún ti yá dànù nínú wọn báyìí tí wọn darapọ̀ mú àwọn akẹgbẹ́ wọn wá lọ wọn sọnu o bẹ́ẹ̀ ni wọn da gàrí tàbójú wọn kàn gọ́ọ̀bì kan wọn ń dáhùn tó fẹ́ gbóhùn wọn lónìí ni láìsàn tó fà á tí àwọn ṣe báyìí mo kí apá kábọ̀ sínú kulu ìgbóhùnsáfẹ́fẹ́ ti 32FM 94.9 Laughter House òkè tí n ti premier mọ́kànlá nílùú ìbàdàn abímbọ́lá làbí lórúkọ mi sporty crystal kíyìn o.
1: ridwan adekunle clever
2: nkin kabo. akínkùnmí ìdọ́lápọ̀nà kìí kàbọ̀ sórí ètò ege.
3: ajígalá adúyà náà kìí kàbọ̀ sórí ètò ege.

àwọn orin rẹ̀ boy tí mo ní fẹ́ tẹ́ṣẹ́ rẹ̀ sí lára Saturday interview tá a ṣe ò jẹ́ kí n lè ṣe Patrick àti Mọ́lá lọ́la. Hello. Hello. Ege ẹ kúrò lẹ́sà o. Ojú òpó

0: ọ̀kadà ẹ wá ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí mi ò lọ mọ́sẹ̀ ẹ má wọrí ọlọ́kadà tó ń lọ ẹfọ 12 mi lọ mi ò yá rọrùn.
1: This skit was performed by Goroso Ekiti.
2: 32 FM 94.9.
3: Ẹlẹ́bẹ̀ wọn yìnyẹn wa Said Balogun ni orúkọ mi ń jẹ́. Ẹ̀yin ara ilé ẹ máa gbọ́ ìkànnì 32 FM. Wọ́n ní ká máa rẹ́rìn ayọ̀ lọ síbi ìdùnnú fẹ̀yìn ẹ̀.
4: Show me your 32.
2: 32 FM 94.9.
5: Jókòó rẹpẹtẹ nǹkan ṣe stíìzì rẹ.
6: Are you ready?
7: A ṣe la campaign Tropicana.
5: Gbèsè 32 FM kò rẹ́rìn-ín. Kọ̀mpúṣọ̀ ló fìtì rẹ̀.
8: 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
9: Tírí gbòsà.
10: Gbòsà, gbòsà, gbòsà.
11: Emi kọ́lẹ̀ ń fẹ́.

bó ti ẹ jẹ pé báwọn kan ṣe ń close làwọn kan ṣe ń resume iṣẹ́ ti wọn lẹ́yìn iṣẹ́ lẹ́tọ̀ yìí délé akínbọ̀dé lorúkọ mi délé ìjìnlẹ̀ iṣẹ́ ajé le a máa gbìyànjú náà ni tá a fi débẹ̀ a máa pọn wẹ́rẹ́ wẹ́rẹ́ díẹ̀ díẹ̀ tá a fi gòkè bá a bá wá ti pọn díẹ̀ díẹ̀ tá a gòkè tán a wà tún máa sáré pọ̀ ọlọ́run má jẹ́ ajábọ́ torí ìyẹn ló le jù àti gòkè kò ṣòro kò fẹ́ẹ̀ ṣòro àti rìtẹ́ẹ̀nù òkè yẹn gangan ní ìṣòro tó wà ń bẹ̀.

0: ọdún bá sùn ìyàwó ní
1: gbogbo African countries dé ìlú ọba kò ń sọ pé fún
0: gbogbo Dallas Texas àwọn tèmi látàyè ó ti pẹ́ nìyẹn
2: ọlọ́dẹ ṣokoto gbogbo Africa countries dé ìlú ọba
0: Láti wò mí lórí Facebook, mo tún ti balẹ̀ bàgẹ̀.

0: ẹjá jọ sọ̀rọ̀ nípa ìtọ́jú ara wa gangan gangan.
1: Ó ti gbìyànjú gan ni.
0: Ìtọ́jú ara wa.
1: Ó ti gbìyànjú gan ni.
0: Kò ní paramountin. Ìjọ tó o bá ti like ara rẹ mọ́. Bá ló mọ̀ bó o ti ń kẹ́rù kòtò díẹ̀ díẹ̀ ní ìjọ tó o bá ti fẹ́ràn ara rẹ mọ́. Tó o wo skin rẹ bá tó ń bìyìn tẹ̀ like skin ṣá mọ́. Bẹ́ẹ̀ bó o ṣe ń lora rẹ. Bàbá o bá wọra rẹ nínú mìíràn ojú mi ṣe wá ní ṣàkàṣàkà báyìí.
1: Kí ni lo bá
0: tó? Tó o lè wà proud of ara.

0: ọ̀rọ̀ rẹ ti di pé o lè bọ́ra lẹ̀ níwájú ta lé yín
1: fujima estro
0: àwọn kan ti ẹ̀rí àwọn ò lè bọ́ra lẹ̀ rárárá gbẹ̀ kan sáà ṣe jọ mọ́ra wọn náà lọ́nà wọn sá sáàánú aṣọ ń bo ségi aṣọ ń bo kísà.

0: ẹlòmíì báwo rẹ tujú ọhún ṣá wá jẹ kìkì wú lórí báyìí ṣéwọ ló dára rẹ ni.
1: ìyá àwọn fi jíjẹ ni.
0: first and foremost o kọkọ gbọdọ appreciate ara rẹ ná.
1: lẹ́kọ̀ọ́
0: bọ́lá ń ṣe dá ọ.
1: iye fáàsì wọn bá gbà tán wọn.
0: àwọn kan ò tí ẹ.
1: àwọn kan wọn. ọyẹsùn ọmọ díje.
0: tó bá rẹ lòmíì lẹlòmíì bá kí sàkámà ń jẹ ìbólẹ ó sì mọ pé akínyàwá ni.
1: mímọ ní ìdí ìṣẹ́gbójú
0: ẹlòmíì ló gbólógbó.

0: ọ̀nà pátápátá. Kíyàwó rẹ tó appreciate ìwọ kọ́kọ́ appreciate ara rẹ ná.
1: Orin tó jiná bíi Mercy.
0: Kò ti ẹ̀ wẹ̀ ń jọ kan.
1: Ronaldo.
0: Ó para o, pa ẹlòmíì ò yí para.
1: Orin yóò kọ́.
0: Ara rẹ̀ ó mọ rí hara ni bí ara.
1: Bẹ́ẹ̀ni
0: ó ṣe rí yọ àṣẹ funfun.
1: Yẹ́bẹ́ni.
0: Ẹlòmíì èyí yarún. Ọ̀sá ṣe gbogbo ẹ̀ jánijàní
1: ni. Bára ajẹ́kọ̀tì.
0: Ẹ̀mí ò kì í ṣèèvù.
1: Èèyàn
0: tí ṣèèvù abíyá débi tí ó ṣèèvù bíi tá a lọ gbọ́dọ̀ dákọ lórí rédíò.
1: Ọrùn ògùn díjí bó ṣe ṣe gbọ́.
0: Èmi ò mọrún gẹ̀.
1: Ogun mi ni ẹ lọ bí.
0: Ní gẹrun gbogbo ó kàn rí ẹ dandan ni.
1: Ẹ

0: ẹ̀jìwọ́ gángan fúnra rẹ̀ kọ́kọ́ mọ ìyá ara rẹ̀ ná. Owó ń bẹ lọ ẹ kò sówó lọ ẹ. Mọ ṣèṣì olówó jẹun bí olówó rìn bí olówó mọ rìn bí olùsí.
1: Di lówó ńlá ti ní.
0: Mọ rìn bí ẹni tó ti gbéṣẹ́ pè.
1: Ìjẹ́rìí pẹ̀lú integrity.
0: Mi ò máìndì ló kàn sáhùn wá sọ kan nínú apẹ̀ ẹ̀ ni ó gbé wọ̀ ló sì máa rìn.
1: Àánú
0: wáì náà.
1: Láti
0: ní wèrè. Mi ò ní òun lásọ òde irú èmi ò lásọ òde.
1: Kò tó dàlàyé wa.
0: Kì í dé mi ò lè bu ọrùn dè.
1: Kò tó di kíràn wa ní ṣòkòtò kọ̀ọ̀kan.
0: Ọ̀gá mi kan mo ti kọ́.
1: Lọ́jà lọ́jà kọ́sọ̀mà sí
0: bọ̀. Ó ra aṣọ lónìí òní náà ní ọ̀wọ̀.
1: Kò tó dàlà.
0: Ó ra bàtà lónìí òní.
1: Wà á ti mọ̀ yọ.
0: Ń bá wọ bùtíìkì tí ń bá rí bàtà tó dáa.
1: Kì
0: í kan ní. Ẹ lè mọ lọ́sìn kó lọ yọ bọ́ lè dànù lẹ́yìn ọkọ̀.
1: Ṣé ní àwọn kí sọ́fẹ̀ òní tó wọṣọ náà máa fún?
0: Takura. Àfàdí mi kẹ́wà tó bá ra búrẹ́dì tó wà pa tó ṣe dáadáa níbẹ̀ àsùnmọ́ mákẹ́tà bẹ́ẹ̀ni tì. O ní òkọ̀kọ̀ jẹ́ wò.
1: Mo sáyè mọ́ pá mo máa ṣo.
0: Tó bá. Ṣé kan yàwó ẹni kí ló tẹ máa ń jẹ búrẹ́dì òní?
1: Ṣé
0: ní àwọn
1: kí
0: sọ́fẹ̀ òní Iko náà ló dẹ̀ yóò kẹ́ni. Bó o ṣe ẹran yẹn dẹ̀ dáwọn ni ẹrẹ ìrìn ra o.
1: Alalága bá
0: jẹ́ ń wo.
1: Ẹ̀tọ́nà kárí. Wọ́n abẹ bó o ṣe wò.
0: Ṣé wàá gbẹ́ran síwájú kòkò kò ní tọ̀ wò ní láìsí ìpè.
1: Tó bá wọ̀ sáko tún yí parí.
0: Ẹ̀dẹ́ pé bẹ́ẹ̀ sí náà ni tó bá wọ̀ náà wọ́n fún yín. Bẹ́ẹ̀ tó wà yẹn wọ́n fún yín. Wọ́n dùn mẹ́sẹ̀
1: Ani
0: kilo. Ibẹ̀ bẹ́ẹ̀ yàwó mi gbọ́ mi ní. Bẹ́ẹ̀ dún wọ́n bá fún yín náà wọ́n fún yín.
1: Kò ṣe rí.
0: Bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ kẹ́.
1: Mustapha dẹ̀. Ọbùnrin tó jí bí mẹ́sì. Ó tàbí Ronald.
0: Ibẹ̀ gbogbo ẹnu sọ̀rọ̀.
1: Ó súnmọ́ Kami ọbùnrin.
0: Mọ̀ wúra rẹ̀.
1: Rosiski ní.
0: Mọ̀ gbéra rẹ̀ sí lẹ́fù àwọn èèyàn ńlá. Ọba nìwọ náà láàyè tiẹ̀. Yọ tọ̀n tí tán bá gbé ọ gbádélé ọ lórí fi ọ sáàfin ibì
1: kan. Kára
0: ajá. Ní empire ti ẹyẹ ọba ní ẹ̀yọ́ a king.
1: Dagun kò lè mọ ká.
0: Who dey behave like slave.
1: Ọ̀sákẹ́ mọ́dà ò ń bẹ lọ́run ògún díjí. Bó ṣe
0: lò mí.
1: Ó ti jà láyé ògbógun mi ní ẹlọ.
0: Iná bá fún náà ni ó jẹ.
1: Òṣùpá ẹni bá ló wà mọ́ o. Tọ́ bá sọ wípé wọ́n mọ̀ sára. Ajẹ́ kó ti bà wọ́n rí.
0: Àbúrò mi olùgbèjà àwọn okó rèé. Rẹ́mẹ́sì.
1: Ìjì ògùn. Ọ̀nà tájẹ mọ́ dá.
0: MC Rẹ́mẹ́sì.
1: Ògùn dìjí. Bó ṣe ṣe pọ́ ti jà láyé ògbógun mi ní ẹlọ bí.
0: Ọ̀rẹ́.
1: Bàbá sọ wípé.
0: Ìgbésí ayé ara rẹ ọwọ́ ara rẹ ló wà. Mọ iye ara rẹ.
1: Wèrè tún wà.
0: Mọ iye ara rẹ nínú yàrá kan tó kọ́ yẹn. Mọ iye ara rẹ. Ṣé ẹ̀jíńjọ́ kan.
1: Ilé tó ti kọ rẹpẹtẹ.
0: Waṣọ tó fine kan bí ọlẹ́rẹ̀ kébó ló lọ kó lèmi ọlọ́bìn kan.
1: Ṣé pé mú.
0: Kò múra ara mi dùn náà ni.
1: Ẹ wá wà.
0: Wọ́n the best of the best ago tó rà.
1: Bèrè tún.
0: Wọ́n fi tolé.
1: Kó tó di pé ọlọ́.
0: Bàtà of the best of bàtà tó rà. Wọ́n fi.

0: Morty. A ní kọ́ ọmọkùnrin ó tẹ̀lé mi. Nígbà ọmọ yẹn rí mo ṣe gbọ́n jàgàjàgà. Ó ní bàbá mọ́tò ìfi ti yẹn máa gbẹ́lẹ̀ mọ́ ló kù tíntín.
1: Ó sorí bẹ́ẹ̀ sọ̀kọ̀.
0: Yẹ bẹ́ẹ̀ délé jẹ́ mi ń lo fake life.
1: Ó sorí bẹ́ẹ̀ sọ̀kọ̀.
0: Àṣọ tẹ́ ẹ bá lílá rẹ̀ eégún ni. Mi ṣe presenter tí ó lo ọkọ̀ láàrin ijọ́ méjì tí àwọn ọmọ kọ́kọ́rọ́ ọ̀rọ̀ kì í. Tó bá jẹ́ tèmi ẹ rí lọ́wọ́ mi, tí ẹ bá ti tèmi ẹ lè rí lọ́wọ́ mi. Mọ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ó travel rí wọ́kọ̀ lọ alákẹ́bálákẹ́ rè ń bí. Fi bàálù ìyáfọ́, fi bàálù ìyáfọ́ tó. Hángi ẹ̀ sílé yín. Mọ̀ fi bọ́lọ́run sọ̀rọ̀ bí ọlọ́run wá wù ọ́ jẹ́ iná ogunjọ́ kan.
1: Ìbẹ́ kì í ṣẹ̀ṣẹ̀ ìyàwó mi bí mo
0: fi. Mò ń gbàdúrà ọ̀fẹ́ travel ní passport. A ó kọ̀ tí ò fẹ́ fò ní.
1: Bí mo fi ẹ̀. Bàbá ń bẹ̀rẹ̀ lò pọ̀, ó yẹ ká
0: mọ̀. Nítorí òkè ló ti lọ tán. Olúwa mo fẹ́ travel, olúwa mo fẹ́ gẹ́n travel, gẹ́n travel, olúwa travel. Mo ò sì ní passport. Kádùá ṣe ìgbà kan mọ kankan ọ̀ràn tí ẹnjọ́ kan pé bàbá olú ṣe ìrántí mi ṣá. Èmi ò rántí ẹ o. Èmi làbúrò yín ká àbúrò yín tí máa wá ṣeré lè ń gbà yẹn.
1: Wọ́n rí ẹni tó.
0: Ìwọ ni yín
1: ká.
0: Bẹ́ẹ̀ ni.
1: Wọ́n rí ẹ lóyún.
0: Mo ti ẹ̀ ń fà tí mo fẹ́ ṣe wedding ni.
1: Èmi
0: ò dé máa wù mí kẹ́ wà ń bẹ̀ ní US.
1: Wọ́n rí ẹni ìdùnnú.
0: Ṣé ní passport? The first thing táwọn aráàlú èmi wọ́n ń bíyàn léèrè láyé. Wọ́n yẹ béèrè nǹkan méjì. Ẹ ti ní passport? Mi ò ní o. Tí mi bá kàn ní kẹ́ send data page yẹn sì kí n kọ submit ẹ̀ pẹ̀lú àwọn document fẹ́ submit. Ọ̀rọ̀ ẹ tún yẹ̀ ńbẹ̀ yẹn ni. Ṣé wọ́n ṣe passport? O tún lè tú ṣẹ́nu jọ kó.
1: Irú eléyìí kò máa tọ́ sí ìyàwó ilé.
0: Look yourself in a bigger way. Don't look down on yourself anymore. Ẹlòmíì búkà ti fọ́ orí ẹ̀ búkà. Kò wọ restaurant rẹ̀. Búkà ní fùfú ni ṣá láìsí èpè.
1: Ìwà bẹ́ wa jẹ́.
0: Ẹ̀bà ni ṣá láìsí àfiṣe. Ẹ̀wọ̀ ìjẹ ṣàwámà ni.

láǹfààní ọkọ̀ tó rà tó ní èsì tẹ̀ tán láàyè pé ó wáyé asán náà mọ́jọ sìyàn wáyé láyé tiẹ̀ mo ní èsì inú mọ́tò mi ń tán wá lọ ra èyí tó ní èsì fún ẹlòmíì ò ní mọ́tò ó lè travel. Owó epo owó yóò lówó.

ṣé kí n má parọ́ tún ẹ jẹ́ gbèsè ayé ara rẹ owó ara rẹ ló wà bó bá ṣe present ara ẹ ni wọ́n ṣe present ẹ bó bá ṣe pe gbá rẹ ni wọ́n ṣe bọ́ pé o kọ̀ mọ́ sọ pé òun jẹ́ ìwọ́n dání wò mí ó jẹ́ kò sẹ́ńtì òwò ó rí jọ bá fọ ara wọn mọ ni ẹsẹ̀ wa ṣe bá ẹsẹ̀ wa ṣe bá.

ọ̀rẹ́ mi ọmọ lọ́jọ́ bí àná délé bravo rèé o ọmọ ajé tún mọ́ bí lamẹ́ríkà ọlọ́run bá mi àláwọ̀ rà bíjọ́.

wọ́ra rẹ̀ ní wo ọba má wọ́ra rẹ̀ ní wo ẹrú mọ́ jẹ̀mbí milọ́níà wọ́n máa jẹ̀mbí tálákà mọ́ abọ́tẹ́lò mi fi ń jẹnúlé ẹ̀ láti bí ọdún mẹ́jọ náà ní sì fi ń jẹun ayé stainless sọnù stainless ṣáyẹn sì ti ń fi stainless jẹnúlé yín ọjọ́ kan mo flinge ìdànù lè ń gbà abẹ́ ìwà gbà ní láìsí ọmọ tírú wa èmi gan kò yẹ wọ́n gbọ́dúmọ̀ stainless látàrí àwọn ọ̀mùrẹ́ kébù stainless gan ti lo gbàlùwẹ̀ káwọn ọ̀mùrẹ́ kébù tó dé ló gan wọ́n ń ta dọ́sìn ìyàwó lálẹ́ sí lọ́yẹ̀ ẹlòmíì ò fi dọ́sìn àwo kò fi jẹun rí ìwọ náà fúnyàwó rẹ lówó jẹkọbọ arabo àdémù wọn máa wọn abọkànbẹ àtàn ń pè lábọ àdémù sẹẹtì ni ó lè tó mẹfà wọn máa bọ ọkọ kànú kan wọn máa bọ bẹẹ nù kan wọn máa bọ fẹràn nù kan ẹlòmíì bá ń bùlé.

0: ẹ mọ wọrí ẹ jẹ́ kí n tí mò ń retí yóò tẹ̀ ń lọ bí $1 billion kan bí $50 billion kan. ìwé mi ti máa jẹ ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ló ń jẹ ní màá kọ́ jẹ pé mo ti ẹ̀kọ́ jí lórí bẹ́ẹ̀ láàárọ̀ àwọn oríṣiríṣi àwọn nǹkan kéékèèké mi bá ti jẹ̀bà láàárọ̀ báyìí ó tún dalẹ̀ ta fi nǹkan kan panu rárá rárá. sì ń ṣiṣẹ́ òun gbowó oṣù jíǹsì tẹ́lòmíì ti ń lò láti bí ọdún mẹ́fà náà ni tó ń mú lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ó sọra rẹ lẹ́nu ìjà polówó ọjà.
1: aṣẹ́jú ni ká gbé sí rédíò míì 32 FM ti wà ókè.

0: somebody. Hello, e ka le kuro le o. Hello. Je na da le wa.
1: Adupe Folorun, e kojo.
0: O ga baba.
1: Olele sai lo mele ye le lo ko ni.
0: Se rojo.
1: Arojo, arojo.
0: O da bi ara tutu.
1: Nti e so ile lori. O ni gbagba se pe gba re na na ti ba pe.
0: Wo jani.
1: Do gba to mo. Bẹ́ẹ̀ bá ṣe pèrè gẹ́gẹ́ bí ìmúra kẹ́ ẹ̀ mọ́ fojú ti rẹ̀ ń dọ́rùn sọ̀rọ̀ lé lórí.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Bẹ́ẹ̀ bá ṣe pèrè náà náà bá pè é.
0: Máa ṣe bí ọba.
1: Tó ọba ṣe àwọn àgbàlagbà náà yóò bá sọ pé ní ìrìn abá bá ṣe rìn láko ni.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Gbogbo kan tí mo bá délé rẹ, a kẹ̀ pé lóyá tí èmi ò ká kó oúnjẹ. Àmọ́ èyí ń wá oko oúnjẹ tí mo bá délé rẹ lọ́ba gbé tí fún mi. Tó ń sọ̀rọ̀ báwo ní táwọn tó láìkí fùfú.
0: Fùfú ni o, fùfú sọnu ni o.
1: Àmọ́ tí bá délé rẹ, ìní torí gbà pé ìní sọ̀rọ̀ àdúgbò fùfú ni ọjọ́ wa. Kí ìsọ gbélé àtẹ̀yẹ náà ni màá fara mọ́.
0: Ìwọ
1: kò lè rẹ kí n lọ kí wá wọ búkà lọ jẹ fùfú mi.
0: Ọmọ ẹlẹ́yẹlé wà á lẹ́ẹ̀pọ̀. Kókó orí ẹ̀ náà ni pé ìwọ fúnra ara rẹ wora rẹ bí ẹni tí ọjọ́ ọ̀la rẹ ti dáa bí ìgbà tó ti ń fíìmùlẹ̀ gangan. A gbẹ́gbẹ́sẹ̀ bẹ́ẹ̀ tó ní bílíọ̀nù lákàntì. Ọjọ́ wọ̀rọ̀ rẹ jẹ́ wọ́n bọ̀ lọ́kọ́ gan. Ìta sì sí fúnra ara rẹ̀. Ayọ́nu eléèdú ò tí ì tán lọ́jà wọ́n ń tà. Ó ti ẹ̀wà fọ́nì mo rí ayọ́nu eléèdú tá a máa ń lò ńgbà kan olórí alákùkọ báyìí. Bá sì rí lórí bọ̀bọ̀ oníbólà kan tí ń tì lọ́mọ. Dúró! Èló ni òkú mọ fálù ẹ̀ kò mọ yí ẹ̀. Mo yá ara. Ìgbà mo fi hàn mọ́ àwọn wọ́ọ̀tì tí mo ní yóò yé yín. Ẹ dàmọ́. Ìjọ tí a bá wo iná wà tínú òní wá bí oṣù kan. Àkàkú èédú sí ní àmọ́ fẹ́. Àmọ́ fi lọ sọ débi pé. Àtẹ̀yẹ wà lọ fasọ̀ sí tẹ̀ fi táàsì sásọ. Ìjọ gan páálí ni. Ìjà wọn bọ̀ gẹrun ẹ̀ kó fáìn. Wọ́n yọ ṣéèpù ẹ̀ kó dùn dáadáa. Mọ dánrí bí alábìsí lómi mọ dánrí ìranù ni. Ìlú ń bá bọ̀ ọgbà. Ó bá sì le jò bó sì bọ́ sábẹ́ bíríìjì. Àwọn oní kìíní ọlọ́bẹ. Ìjọ tó bí ó bá kọsẹ̀ lágbárí rẹ̀ ó níjọ́ kan lónìí. Ìwọ́n sì rí. Ìwọ́n àtẹ̀bà. Ìbí ọmọ ẹlẹ́yẹlé. Ẹ jẹ́ ọmọ lágbére. Ẹlòmí ò ní tó bá ti fún àbókí ní 300. Ló bó ń gbà tẹ́kítẹ́kí ni. Yá mo máa ń dìdí lọ wo àwọn tí wọ́n máa ń nanu òkè mu tí wọ́n máa fi ọ̀bẹ. Wọ́n sì rí lórí kòkòkò tó yọ sí ọ̀rọ̀ yìí.

mo bá ń bá wàdà kẹ́ríkẹ́rì tó bàjẹ́ nǹkan láta ó léwu. Àwọn tó máa ń gbé tòmí wọ́n ti mọ bá a ṣe máa ń ṣe. Wo kò sákòókò. Kí ni bá yín ṣeré dáadáa? Ó yá Mr. Lucky. Let's go there.

0: with 20 essential vitamins, minerals, and nutrients. One Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Real phones iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer Anto phone pẹ̀lú laptop ṣe bóyá ti gbé phone pẹ̀lú laptop yín káàkiri tí wọn ò gẹ̀ tiẹ̀ ẹ máa bọ̀ lọ́dọ̀ wa iPhone Samsung Tecno Infinix Itel bẹ́ẹ̀ la tún ta phone lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use tó fini lọ́kànbalẹ̀ Real phones for your phone repair phone unlocking we are always there for you Real phones a wà ní Dùgbẹ̀ Ìbàdàn ládojúkọ ẹnu ọ̀nà tó wọlé sí Coco House Dùgbẹ̀ Ìbàdàn Ẹ̀sìnlẹ̀ pé wá sórí ago 0706-436-8169 0706-436-8169 tàbí 0809-695-7878 0809-695-7878 Real phones iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer.

bá ti ń gbóhùn mi ọmọ yín ọ̀rọ̀ yín lólùfẹ́ yín bá a mọ̀ tán àdìmọ́lá adéjú wọn tún ti bá ilẹ̀ kasàgbà sórí ètò yín ṣàgbàdìwé fún talẹ̀ yìí. Mo ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ yẹn bọ̀ lápò ni.

0: Terms and conditions dey o. Drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
1: Má jẹ́ o sú ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ 32FM949 ẹ̀yìn ẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
3: Òní mọ́.
4: Ajá wúlọ́rọ̀ tí ọ̀pọ̀ dàjẹ́ lẹ́gbára àgbòmọ̀mọ̀ tá wúlọ́rọ̀ tí ọ̀pọ̀ dàbò mọ́lẹ̀. Yímù. Asúre tètè ò ní súre kọjá ilé. Àrìn ìbẹ̀rẹ̀ ò ní sùn sẹ́bà ọ̀nà. Wọ́n gba wọn wè mọ́. Ọ̀gá dírẹ́bà wọ́n sì ṣe ìlòdì sí iná tí ń darí ọkọ̀ lójú pópó. Bí ọ̀bá ìtì ní ọkọ̀ já lọ, àjọ tí mójútó ìbọ̀wọ̀ fún òfin òun ìgbófinró ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ní Nkétata o. Iná lòfin kò mẹ́ni ọ̀dá. Wọ́n gba wọn wè mọ́. Wọ́n sì jáná tí ń darí ọkọ̀ lójú pópó. Ẹ̀mí ọ̀làárọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
0: You hear that sound? Na the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now.

lẹ́gbẹ̀ ń worú kọ́ mi ní ìdòwú àní máa ṣàwọn. Mo ń sọ fún yín ní àkókò yìí wípé kí ẹ máa gbọ́ ètò ṣàgbàdéwé lórí 32 FM ní dédé aago mẹ́jọ sí aago mẹ́sàn-án àbọ̀ ní ọjọ́ Wednesday. Ọmọ mi àti olólùfẹ́ yín Adémọ́lá Adéjúmọ̀ oní òun máa tukọ̀ ètò náà, kí ẹ máa gbádùn ẹ̀ yóò dára fún bẹ́ ṣe gbọ́. Ẹ ṣé.

ṣá o. Ó ń dùn yùn gbàlé tí. 32 FM ló ń pè bí 94.9. Ẹ̀yin yẹn, à ń fẹ̀rín gba gbogbo àgbáyé. Àwa fẹ́.

0: eka abo pada on so fun a pe blessing dele nkan kan sele ati joko dinira ati naro dinira ati bere o sese koda lo ba di pe bi o se ga gbigbe ni ha iru ewo re ye abiamo o bo se di pe an ko mo re won lo le ewosan to loko ṣùgbọ́n gbogbo ògbìyànjú wọn pàbó lọ́jà sí o ha irú kí leléyìí ń gbọ́ pẹ́ lẹ́nìkan sọ fún ọ pé pẹ̀lú gbogbo ohun tí wọ́n ń kọ tẹ̀ ń rà bó tiẹ̀ jẹ́ pé lóòótọ́ ẹ̀ ń rí owó rà torí pé ọmọ èèyàn ńlá kan ni nílùú àbújá wọ́n gbé kó ńbẹ̀ wọ́n ní kí wọ́n ó gbé lọ ilé ìjọsìn wọ́n tó bẹ̀rẹ̀ àbẹ́mèrè ni àbí ẹlẹ́gbẹ́ kan ni àbí kinní kan ni kí wọ́n ṣe gbá kí wọ́n ṣàwo ibi tí wọ́n tó gbé lọ kò ní kókó ibẹ̀ lẹ́nìkan tó wá jàgbàlagbà ńbẹ̀ tó jẹ́ bí olórí eléyìí lọ́ wá wo sàkún ọ̀rọ̀ wípé ayé tá a mọ̀ wáyé ayé ẹyin gẹdẹ mọ̀ ni oríṣiríṣi ọ̀nà ni a ti ń tọrọ ọmọ ẹlòmíì àtọrọ ọmọ lọ́wọ́ òòsà ẹlòmíì a ní nǹkan kan tó jẹ́ tìdílé tí ẹ pé bí ọba tí ìyanjú ẹ àdúrà rè ò lè tètè gbà sàkún tó ń wò ẹ bá fẹsẹ̀ ẹ lè tọ́ o ibẹ̀ ni a ti á ronú kan bàbá olóyè ewé ń jẹ́ àdùbí agbéfagorí ìtẹ́ wípé ìlú ìbàdàn lọ wà ó sì tó jẹ́ mọ́gàjì ilé olóòjé èèyàn ńlá tó lóko tí ó bẹ̀rù ókọ ni oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí náà ni a ti bá débẹ̀ tọ́lọ̀ ń gbàdúrà rẹ ẹ ṣe jẹ́ káwọn kọ́kọ́ tiẹ̀ pé ná báwọn ọba tiẹ̀ gbé lọ ṣé ìbókúkú ti ṣayé dẹ̀rọ̀ wọ́n ké sí olóyè ewé ń jẹ́ àdùbí agbéfagorí ìtẹ́ báyìí kà sá báyìí kàwòdì nígbò ni àwọn fẹ́ gbé wá ó ní bò ní ti ń ṣe báyìí ní ṣe báyìí ní ṣe ìgbà tí ó ṣàlàyé tán bàbá ní ẹ jẹ́ káwọn ó béèrè lọ́wọ́ ọfá kí ló kọ rẹ̀ kí ló kọ ìyá ẹ̀ wọ́n béèrè wọ́n sì sọ tí wọ́n ó ṣe gbogbo ètùtù tí wọ́n ó ṣe pátá wọ́n sọ iye tí ọ̀nà wọn ibẹ̀ ni a ti béèrè wípé ìgbà wo ni káwọn wá bàbá ní kò pẹ́ dandan kóun ó fojú kàn o torí pé kò síbi tí afẹ́fẹ́ yìí fẹ́ dé tí afẹ́fẹ́ ò ní fẹ́ kọ́mọ kangi oko la kódà kọjá ìlú èbó lọ́wà bátẹ́gùn àdúrà àti gbogbo ntàn bá ṣe tọ́ bá ti rèé bá pírí lolongoji ntí ń ṣe yóò fi lọ́rùn lélẹ̀ wọ́n ṣàdéhùn iye owó àwọn eléyìí wọ́n fowó ránṣẹ́ sí wọn ibi tí bàbá ti bẹ̀rẹ̀ rèé o àwọn ètùtù lóríṣiríṣi tí aláwọn ó ṣe bí wọn ti ń ṣe èyí tí wọn ó gbé lọ dí èṣù àtàdúrà rẹpẹtẹ tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ya gbogbo rẹ̀ sórí àwòrán fọ́nrán fídíò wọ́n sì sẹ́ǹdì ẹ̀ sẹ́ni tó gbéṣẹ́ fún wọn eléyìí ń wò ó lẹ́yìn tó wò ó àdúrà tó ṣe rèé ẹ jẹ́ àjọ gbọ́.
1: ẹ ṣe gan ni sá bẹ́ẹ̀ ni mo rí gbogbo àwọn nǹkan yẹn ẹ ṣe ọlọ́run a máa fún yín ṣe o ọlọ́run ò ní padà lẹ́yìn yín o ẹ ṣe gan ni mo dúpẹ́ o èmi náà lè sẹ́ńdì ẹ̀ sáwọn tí wọ́n iṣẹ́ ẹ ṣe gan ni mo dúpẹ́ o ọlọ́run a máa fún yín ṣe o ọ dára sá.
0: lẹ́yìn tí a jọ sọ̀rọ̀ tán tí bàbá yìí ṣàdúà ewé jẹ́ àdùbí bàbá ní kí wọ́n mọ̀kàn balẹ̀ wípé àlátọ́mọ ń bá lámọ́júmọ́ yóò rí oríṣiríṣi nígbà tí afẹ́fẹ́ ètùtù bá kàn eléyìí náà rí fídíò bó ṣe sẹ́ǹdì ẹ̀ sí ọmọ níbi tó wà rèé gbogbo àdúrà tí wọ́n ṣe wọ́n ní kọ́ ọmọ ọmọ sàmí bọ́mọ ti ń gbọ́ lòun náà ń sàmí kí lèo tó mọ́ ọmọ yìí lálà wọ́n lọ sọ pé òun rí ìyá kan tó gbé epo pupa wá pé kóun mú epo pupa wọ́n sì gbé fáànù tí ní ọ̀dọ̀ tí ń fẹ́ sí un àjẹ́ wípé àdúrà ti gba o kí lè lẹ̀ ọmọ sí ọmọ tí ò lè dìde ọ bẹ̀rẹ̀ sí dìde ọmọ tí ò lè jẹun ọ bẹ̀rẹ̀ sí jẹun ọmọ tí ò lè rè é ṣègbọnsẹ̀ ọ bẹ̀rẹ̀ sí lọ jẹ́jẹ̀jẹ́ ó ní bọ́mọ yìí ṣe kí fóònù mọ́lẹ̀ rèé o tó pè wọ́n wípé gbogbo ohun tóun ò lè ṣe tẹ́lẹ̀ ó ti ń ṣe o ọ̀rọ̀ rèé lẹ́nu baba tí ó bẹ ewé ń jẹ́ àdùbí ń ṣe ẹ tún gbọ́n tí wọ́n sọ lẹ́lẹ́ẹ̀kejì.
1: ẹ ṣe gan ni mo dúpẹ́ o inú mi dùn gan torí ọmọbìnrin tí ó ṣe kinní náà ó ní òun lálàá lójú àlá òun rí tí wọ́n gbé epo pupa wá fóun tí wọ́n á tún gbé fáànù sí pé fáànù wá ń fẹ́ sóun wọ́n á gbé epo pupa yẹn wọ́n fóun lépo pupa mọ̀ pé fáànù wá ń fẹ́ sóun wọ́n á rò pé èmi ò jẹ́ mọ túmọ̀ ẹ̀ bẹ́ẹ̀ níwọ̀n bá òye tèmi wọ́n á rò pé ó dàbí pé wọ́n fún un lẹ́rọ̀ nìyẹn àní wọ́n dẹ́ fà fi ìtura tì í ó ní bóun ṣe jí báyìí ara ń dẹ̀ fẹ́rẹ̀ pé á ihò ń jẹun lọ́wọ́ ń sìn ni ló sọ ẹ ṣe gan ni mo dúpẹ́ o ọlọ́run tó ti fún yín ṣe á padà máa fún yín ṣe ọlọ́run ni dójútì orúkọ jésù ọlọ́run ni dójútì o ẹ ṣe gan ni o.
0: ìròyìn ayọ̀ òní ẹ sọ fún bàbá ewé ń jẹ́ tinú bàbá náà sì ń dùn wípé ọlọ́run ṣeun bàbá wa ní kò síbi kádùá yìí ti gbà ṣùgbọ́n béèyàn bá tí ì débi tí fáìlì ẹ̀ wà ó ṣeé ṣe kádùá ọmọ gbà kété téèyàn bá ti kan bi tí fáìlì rẹ̀ wà bí ìgbà téèyàn fẹ́ rán jẹ̀kọ ni kì í ṣe mímọ̀ ṣe tàwọn náà ìgbà tọ́lọ́run ti pé ọ̀dọ̀ tàwọn ni yóò ti rí ìṣẹ́gun àti ìwòsàn lọ́jẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run gbàdúrà ọmọbìnrin lati pase baba oloye ewe nje ige adubi agbe fagori ite ti won je otun oluwa wo le ibadan bi won na ba wa fe dodo won lati oje eleni egun okada tabi moto oke ofa baba asale abe ti nlo de aje aborita pirin eyan sa sokale ni baba asale e ti ri signboard won bagadagbagada nbe oloye ewe nje ige adubi agbe fagori ite otun oluwa wo le ibadan general e kan won la tabi ke kuku pe won si 080-332-60141 ati 080-53-45-9223 080-53-45-9223 aisoni di amale
2: baba peri apo ni akoko wole ke

ọmọ akíbọ́lá lẹ̀ ń gbọ́ yìí ẹnìkanì rédíò ẹlẹ́rọ àmì jẹjẹ ẹkọni 32FM949 ẹkọni adẹ́rìn pẹ̀kẹ́ òṣonú ẹ̀ka alẹ́ káàbọ̀ o sórí ètò yín tẹ̀ ẹ fẹ́ gbọ́ ẹ̀ka alẹ́ káàbọ̀ sórí ètò yín tẹ̀ ẹ nífẹ̀ẹ́ sí láyè káyè tẹ́ ẹ bá ti ń gbọ́ mi lálẹ́ yìí. Ewa nwaju le ni o. Oma akibola boye ori banko ni le yin ti era le furu kokosi. Yala boya nu sitting room le wa ni abe wa nu yara. Abe yin rora nu yin lo kuse kuse pe an lokada yi otutu mu awon ti rele. Abi yala boya nu moto le wa. Oma akibola mu ki yin kaabo sori eto wa o. Mo sì kí yín káàbọ̀ sórí ètò yín.

ọjọ́ karùn-ún. Nínú oṣù kẹjọ ọdún 2026. Ọba Akíbọ́lá ni mò ń ṣe yín pẹ̀lẹ́, mò ń kí yín káàbọ̀. Wípé tó yín tún ti wà láfẹ́fẹ́ òwe tó yín ètò wa tá a mọ̀ sí yọ̀gbà yọ̀gbà. Bá ṣe jọ ṣé ẹ̀yin náà ti mọ̀ bá a ti ṣe. Ẹ ti mọ̀ pé ni ọba ti dara papọ̀ mọ́ wa lórí ètò yìí, ó ti di dandan. Ọmọ Akíbọ́lá kọ́ mọ lọ sójú òpó Facebook ilé iṣẹ́ wa. Bọ̀bá ti á dójú òpó Facebook ń bẹ̀ ló ti ṣí rẹ̀, ó fi kọ́mẹ́ǹtì ibẹ̀, ó tún láìkì ẹ̀ níbẹ̀. Níbẹ̀ náà ló tún ti ṣí dáadáa. Ẹ bẹ̀rẹ̀ pé bó lẹ́ ṣe ṣàwárí wa lójú òpó Facebook ilé iṣẹ́ wa. Bẹ́ ṣe ṣàwárí wa ni pé 32.

láàrin gbogbo tó tóbi láyé ọba mi tó pọ̀pọ̀pọ̀ débi wípé wọ́n bá rí lórílẹ̀-èdè Nàìjíríà ń bí wọ́n tó mọ̀ rí lórílẹ̀-èdè Ghana ẹ̀yà bá tún rí lórílẹ̀-èdè Ghana wọ́n tún padà lé lọ rèé mọ̀ rí lórílẹ̀-èdè South Africa ẹ̀mí a tún ṣe rí South Africa wọ́n tún padà lé lọ rèé mọ̀ rí lórílẹ̀-èdè Cameroon ọba yẹn ni mo wá ń fi kíyín lálẹ́ yóò ọba tí ṣe ọwọ́ rẹ̀ ò ní hẹ̀ ẹni tí wọ́n mọ̀ sọ wípé ọpẹ́lọpẹ́ rẹ̀ lára ọlọ́run àfẹ́ni tí wọ́n mọ̀ sọ pé ọpẹ́lọpẹ́ ọlọ́run lára rẹ̀ àfẹ́ni tí wọ́n tún máa ṣàlàyé fún wa wípé ọlọ́run sì kó lágbájá yọ ọ̀sẹ́ni tí wọ́n ṣàlàyé fún

báyìí ni nǹkan obìnrin rí o irú àwọn bá ń tọmọ wọn bá dàgbà tó fẹ mọkọ wa le àwọn abéèrè pé ẹdákun ọmọ ta leléyìí ṣé wọn náà mọ wípé yóò ní mẹni yóò sì lápẹrẹ. tanátaná ọmọ gbìyànjú ni ọmọ akíbọlá kò sí bí wọn ṣe ṣe kò lè mọlẹ tó ṣùpá má lọ́jọ́ ọ̀pọ̀ facebook lè ṣe wa o. 32 FM 94.9 fẹ́yẹ̀. bọ́ bá ti ń dójú ọ̀pọ̀ facebook yẹn bẹ̀rẹ̀ sí ni máa ṣí ààrẹ níbẹ̀. ọba sì ti ń dójú ọ̀pọ̀ facebook náà ni ọmọ fi kọ́mẹ́ǹtì rẹ̀ bẹ̀ dáadáa. bọ́ bá ti ń fi kọ́mẹ́ǹtì ibẹ̀ ní ojú ọ̀pọ̀ facebook yẹn bẹ́ẹ̀ náà ni ọ like. kó o sì lọ́ọ̀fù ètò yìí kó o sì ṣí ààrẹ kó o jẹ́ orin ìjẹ̀dá. ó rí pọ́pọ́ bá ń lọ ní àwọn àdúgbò kan yálà ọ̀kadà ń gbé ọ lọ ní o àbí mọ́tò ń gbé ọ lọ ọ̀rẹ́ lòmíì.

lẹ́yìn tó bá mú kiní lọ́wọ́ tán yóò tún so ilẹ̀kẹ̀ mẹ́sẹ̀ yóò mọ sàdúà fún yóò mọ mẹ́ kiní wóró wóró wóró wóró báyìí mo wá rí fíìmù ń jọkàn fíìmù tí mo rí ní agbègbè sáìdì ìwọ́rọ̀ òdùmọ́ lọ náà lé márùn-ún bí èpè yẹn ń lọ sọ́mọ èlé yẹn ni sáré wípámọ yẹn àwọn kan tó ń jù wọn lọ táwọn jọ ń ṣẹ̀ṣẹ̀ pé akíní ìfẹ́ bá kíní jẹ́mọ̀ lọ́wọ́ ni wọ́n sá da wọn kúnlẹ̀ gbogbo owó tí wọ́n ti pánjọ́ náà wọ́n gbà á lọ́wọ́ wọn ṣé mọ̀ pámọ̀ tòótọ́ tòótọ́ lọ́wọ́ àwọn kò sí bí ó ṣe jẹ́ tí nǹkan bá ti pọ̀ ẹ lè mọ̀ rí kàndánù rẹ̀ sí mbẹ́ mbẹ́ bá yí agbowó tó bá ṣe déédéé tọ̀dọ̀ wa bí ẹ̀ẹ́rì wípé ogún ìṣẹ́jú ti kú ọ̀ lára ago mẹ́wàá yọgbà yọgbà lẹ́tọ̀ bó ṣe rí bẹ́ẹ̀ nínú oníṣẹ́ṣe bẹ́ẹ̀ náà ló rí o ẹ̀ẹ́ láàrin ẹni tó jẹ́ kristẹni ń gbà mí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹ́ pè láàfáà ṣéwù ṣége látọ̀dún tó ti pẹ́ táwa iná wa jọ máa àádọ́ta ọdúnmọ́ni kéèké wa láti mọ̀ pé eégún kan bẹ ti ń jó lóòlù ó dàbí ẹ ṣe máa wíńgbà náà olú ọkọ obìnrin alùpùpù ọjà ní gbalagbala lágboolé àmọ́ ní tí mo fẹ́ jí ọmọ lálẹ́ yìí àní ẹjẹlẹ́gún ṣẹ́gun tiẹ̀ ẹjọ́ lóró òṣòro rẹ̀ sáwọn tí wọ́n sọ pé eégún bá súnké máa kí bọ́lá tí ẹ ní ìyá mọ́lẹ̀ ni ó gbé ṣé kọ̀ wá yé wọn wọ́n àṣẹ níbẹ̀ kún bá súnké bàbá àfáà ni ẹ pè wá wọ́n mọ̀ pé ọ̀pápọ̀ mọ́ra wọn wọ́n sì tún wú inú àwọn tí máa ń sọ̀rọ̀ àwọn yorùbá tó pé tí a bá mú àwọn ọ̀rọ̀ wọn wá ó ní bó ni wọ́n ṣe pin ta já tí ọkàn lè mọ̀ mú wọ́n mọ̀ pé kinní yẹn ò lọ papọ̀ ó tún wá mú kan wá wọ́n ní ta ní jájá mọ́ṣáláṣí wọ́n bẹ̀ yín ni wà ní rògùn ìjà ìsìn o láti ẹjọ nọọsì lọwọ yìí lórílẹèdè yìí àwọn kankan bẹ tó ṣe pé kò ti ẹtún yẹ ká lè débẹ má sí àyè lójú ọpọ facebook kí máa rọwọ rẹ mbẹ mọ ń bọ náà máa kí bọlá gbogbo ara mo fi ń bọ wá o yọgbà yọgbà lẹtọ tẹ ń gbọ nìkan ni rédíò ẹlẹrọ àmì jíjìn 32 fm 94.9 níbi a sì wà ní lórí òkè téńté mọ́kọ́lá yẹn ní laughter house ní mọ́kọ́lá níbàdàn ní premier mọ́bọ̀ ẹjá fìlì bàbá yìí ládégé tó ìlọ náà.

1:51:57:36. Lorúkọ gbogbo lọ́gà lọ́gà nìkan ni yọ̀bátá. Akíbọ́lá ni mo fi ń kiyin lálẹ́ yìí o. Mo ti nílò gbogbo ọkọ̀ lọ́gà lọ́gà ni mo fi ń kiyin nìkan ni pé kálukú ló di ẹ̀ka kọ̀ọ̀kan mu. Gbogbo wọn mo fi wá ń kiyin káàbọ̀ sórí ètò yìí lálẹ́. Amójú ẹ̀rọ mi fàkókò yìí, ó náà tún ló lóòtú ètò yìí. Àwọn náà ni Pastor Lucky. Orin tẹ́ ẹ bá ń gbọ́ pátá tí ń ṣe wẹ́lẹ́ wẹ́lẹ́ sí yín ra. Ẹ̀rìn kò wá látọ̀dọ̀ ẹlòmíì ò látọ̀dọ̀ Bralọ́kì ní tẹ̀ ẹ́ sí yín lára gbẹ̀rà.

0: ọ̀sẹ̀ tó kọjá lọ yìí. Àwọn Akíbọ́lá mọ̀ ń pàdé kinní kan lójú ọ̀pọ̀ Facebook. Mo ṣe ń pàdé ẹ̀ lójú ọ̀pọ̀ Facebook ni mo ń ṣe àhín. Kíni tí mo ń ṣe àhín lé lórí ni wípé. Wọ́n máa ń kọ́ bẹ̀ wípé Kàbírú Aláyàn dé. Innovator wa nǹkan nínú ọlọ́rin Mùsùlùmí ńlẹ̀ yìí tẹ́ dókè òkun jákèjádò àgbà ńlá yìí. Bó ti di ẹlẹ́sìn kìrìsìtẹ́nì o. Mo wá wò pé ẹ gbọ́ ṣe bẹ́ẹ̀ ni. Ọyá yìí pọ̀ bùrà lọ́kì.
1: Akíndé òṣè lórí ọkọ̀ ìwà rẹ̀ lẹ̀ lórí ọkọ̀ ní mọ́.
0: Mo wá tanáwò dí ọ̀rọ̀ yìí wò lọ. Àwọn ló ti di kìrìsìtẹ́nì o. Títí ń kọrin àwa yẹn wọ́. Ọlọ́run wa wá ń jẹ́wọ́ ẹ pé ìwọ lolo wẹ́ni. Mo wá rí wípé bìkan tó ti lè rìn kọrin. Àwọn ẹlẹ́sìn kejì pọ̀ ń bẹ̀. Lọ́wọ́ àwọn wípé kò ń prúf ara àwọn àṣẹ professional musician. Ó ní táyé òfin parẹ́. Mùsùlùmí lòun ta ló wí bẹ́ẹ̀ Kàbírú Aláyàndé ìrìn àṣàlá to innovator one. Ẹyin màmá yìí tó ló ní ẹ tó mi ṣe. Bẹ́ẹ̀ni fà báyìí ló ní ẹ fà mí mọ́ra. À ń béèrè. Ọmọ Akíbọ́lá ló ní ẹ máa béèrè mi o. Ẹ béèrè mi sówó. Ẹ béèrè mi sọmọ. Bẹ́ẹ̀ ni ẹ béèrè mi sáyọ̀. Ẹ béèrè mi sídùnú. Ẹ béèrè mi sí àlùbáríkà. Ẹ bá ń ṣí ara ẹjọ́ lọ dáadáa bẹ́ẹ̀. Ọjọ́ Sunday tó kọjá lọ yìí. King Doctor Saidi Òṣùpá. Olúfimá àkọ́kọ́ má tàgbà mọ́lẹ̀. Bàbá Akíìmù Bàbá Súlíá. Ọmọ Mọ́ṣúdì Okun Ọlá ọmọ Ọlá Tòkùnmọ̀. Ó pàdé tírí Àlàmú Agbọ́lágadé. Ẹ̀yẹ tírí Lẹ́dà. Òjìjì owó tó lóko lókì báyìí ló gbélé tírí Lẹ́dà lọ́wọ́. Àwa sọnú ọ̀rọ̀ rẹ̀ ńbẹ. Wípé ọmọ ọ̀rẹ́ wọn ọmọ bàbá jẹjẹ. Pé ìwà àti Idris Aloma. Ẹ̀sìn náà ṣe jẹjẹ o, ẹ má jẹ́ gbódò ń rọ́ṣọ́ ṣẹlẹ̀ láàrin yín o. Ẹ má ṣí àkíní yẹn lójú òpó Facebook ẹ jẹ́ máa rọwọ́ yín bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ bá ṣe ń ṣí àbẹ́ẹ̀ náà ni ẹ máa fi kọ́mẹ̀ntì yín síbẹ̀. Ìdí tí mo fi já tètè lọ ní ìròyìn entertainment yìí lọ́wọ́ kan. Pé pé ọ̀rọ̀ kan ń bẹ tí mo ti ń wo ṣàkun ẹ̀ tipẹ́. Àmọ́ wọn gbọ́dọ̀ mọ́ mẹ́nu débẹ̀ fún yẹn lálẹ́. Ló jẹ́ ń tètè ní kásáré lọ ní ìròyìn entertainment yìí pa. Alamuto Shiba. Yín atẹ́bí ṣe àpèsìn. Àmọ́ náà rọ́kùrù kẹ̀kẹ́ lẹ̀ pẹ̀lú pákéjì tó nítumọ̀ tápẹ̀rẹ mẹ́nu ẹ̀. Fún fi lọ́lẹ̀ àwo orin rẹ̀ tuntun tí ó ṣe nínú oṣù yìí. Gbogbo àwọn tí wọ́n sì jáfẹ́nifẹ́ rẹ̀ pátá. Náà ni wọ́n ń dúró ta Àlàmútọ̀ Ṣíbà pé gbogbo táwọn bá ní làwọn ó nà án lé lórí ní ti dáadáa. Ǹjẹ́ máa rí kọ́mẹ̀ntì ẹ lójú òpó Facebook o. A ti wà ní 10:30. Bẹ́ẹ̀ náà ni Abdulẹ́tì. Àdìo Sọpẹ́ Màṣúrànù. Kánú Ọlọ́rin Fújì ńlẹ̀ yìí ni tẹ́ dókè òkun. Ayẹyẹ ọjọ́ bí rẹ̀ tí ó ṣe. Ó lé èèyàn lòun pé òun ò pèrò. Dínì tó fi ní ọ̀gá àwọn gbọ́dọ̀ wà ń kalẹ̀ yẹn Alhaji Taye Lolú Àkọ́dé. Adébísí Currency ẹ̀wọ̀ á. Bẹ́ẹ̀ táyé àjà ní sẹ́lúlà. Ó dé látorílẹ̀-èdè UK kò tí ì ju bí ọ̀sẹ̀ mẹ́rin lọ. Ó tún ti tẹ́kọ̀ òfurufú létí padà. Padà sórílẹ̀-èdè UK yẹn pẹ̀lú iṣẹ́ ìríjọ ẹ̀. ma si are dada loju opo Facebook be na ni o ma ba fi comment re be ko je ma rowo re nbe amulele tori ta ba ni amugbalamu ka fi lamu wa ke bala yo de ni ni o baba tu mugbalamu ta fi lamu

ẹjọ́ jọ wà láàgó mọ́kànlá máa kébọ́lá ká máa tá kúṣẹ́kúṣẹ́ máa lọ ọ̀nà ọ̀rọ̀ àgbà gbogbo ọwọ́ tí o ti rìn ń bẹ̀bẹ̀ irú ti ń ṣẹlẹ̀ yìí tí mò ń wí máa kébọ́lá ló jẹ́ máa pè ọ́ sàkíyèsí o sọ̀rọ̀ ọmọ yìí kó fẹ́ ni tí wọ́n àjọ ní nǹkan kan kódà ó ṣe wájú ilé tá ẹ kọ́ náà ọdún náà òṣì ọ̀dà ò mọ́ tó ń ṣì mí gbọ́ o òṣì ọ̀dà nǹkan burúkú ló ṣe o ẹni tó ṣì bá ń ta ru wọn lọ́mọ rí ládùúgbò tí ọmọ bínú tí ọmọ ṣépè tí ọmọ níbo wọn bá ránró tó wọn bá ránró ẹ bá dára yín láàmú ẹ tètè wá búrẹ́dì àtẹwà tó dá ìgbélé lọ́wọ́ o ẹ bá rí búrẹ́dì àtẹwà àwọn àǹkárá tẹ ẹ̀ràn nù lé ẹkọ bíi mẹ́rin fún ẹ fún 5000 lé o ó ṣe wájú ilé yín tẹ ẹ kọ náà ọmọ akíbọ́lá lẹ́tà tẹ́ǹtì sí kẹ́ ẹ pa àwọn onídẹkọrẹ́ṣàn kẹ́ ẹ sun wọn papọ̀ mbẹ kí wàá àti bàbá rẹ̀ kẹ́ ẹ wá sọ fọ́lọ́n tó ní wípé ọmọ yìí lórí rẹ̀ mọ́jẹ̀ ń gbàwé ọ̀fọ̀ mọ́jẹ̀ ń gbàwé ìbànújẹ́ o àmọ́ lákọ́kọ́ tẹ́ ẹ bá ti ní dandan ọmọ olówó ní ọ̀fẹ́ wọ́n ra ìdí yín yẹnyẹ gbọ́mọ yín jàre ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ à ń gbọ́ pé àwọn ni wọ́n pè yín wípé ẹ gbà wọn láìkì sùtẹ́sàn ti dá dìyín náà lóyè tí wọ́n fọ̀kadà àti sẹ́tí tó pọ́n mọ́ wọn lẹ́nu ẹ̀ sẹ́bù kí ni wọ́n ní tí wọ́n jẹ góòrò tí yín wọ fírí yìí tí ọmọ pé tọmọ yín bá ti fọ́ọ̀mù mẹ́yìn náà ó jẹgbà ẹnìkan wà ń lu àgbà olówó ni ọlọ́run dákun bá ń gbà bọ́ ẹ ẹni tọmọ tiẹ̀ náà wá fẹ́ fẹ́yàwó ọlọ́run bá ń gbà bọ́ òun náà ẹ̀fẹ́ dákọ̀ wọn láfẹ́fẹ́ ẹ̀bí ẹ ti wá fẹ́ lọ rèé múyàwó wálé wá jẹ́ kòǹgí bàbá ètò jẹ́ bàbá ìyàwó òun náà nẹ́kẹ́nẹ́kan láàyè rẹ̀ owó níjẹ́ àwọn wá bára wọn sọ pé kí ló dé táwọn ò tiẹ̀ fi wọ ọkọ̀ tí gbogbo àwọn kò mọ́tò lẹ́yìn rẹ́rẹ́rẹ́ lọ kòǹgí bàbá ìyàwó ẹ bá wọn sọ̀rọ̀ pé àwọn sẹ́ni iye báyìí sí hàn kí wọ́n jáwọn olówó lù báyìí àwọn gba hòtẹ́ẹ̀lì fún gbogbo àwọn tí wọ́n bá jọ wá para ni wọn ní bàbá ìyàwó sọ fún ọmọ rẹ wípé sọ fún àwọn bàbá ọkọ rẹ àti ìyá ọkọ rẹ kankan lára ń kongi mi ẹ mọ̀ pé tó náà bá rí ṣe ló lè wúlò ẹ ọba jẹ ti yà ti jẹ débi kan tó ti lápẹrẹ ó ní ẹ kí n kú oríire tánà òun ti ẹ ní kó máa bọ 7 minutes to 11.

ọmọ wa n dagba tin ta keke ara tin ta keke ara tin ta keke ara o wa ro mo kankan to wo mo ra mo omo ni wa di pe yawo re na wa fi lu awon ore re wa ni ah ah ura da da wo nu me ri baba lapaja leyin ki won kan jeun ti a ba jeun leyin ki won se yo won le se nkan kan mo leyin yun ko do lo mo fun olowo okada jade e ka lo do bi bayi ibi wa de won wa ni po legun ewu fo gere le be yo yi aja ti oba ni kolokolo won ifi kede ilu ijo ba de ku bayi leyin re wa po wo kan kokko gbo nto seun ama ju gbogbo e lo lo la foriji emi na ma ku se den sare muta kekere ka wa fo ololu fe mi mai dale ama kore kan be en fe afe sona afe sona n ba ti so fun wi pe o fe ra ku bayo ni ohun ise tan oyun o ayo afe sona won mu ku o nbe baba tun ti ya ti tun jo soro ti won pa na ta fe sona n ba tun so fun pe awon mo tun ni ba e ma jo won gbon tojo ti lo sa fi ri be bi e mefa gbogbo igba mefa to wa ri won omoberin te won wa wo pe ko si nkan kan be un kuku lo lewe bo se gba pali re nunu to continue eko re isejume wa ti ku lara ago mokola eko re to continue imo to si lo fun imo adajo ni o wa pada kawe ogboye ke kawe to kawe to gboye olade ori amo lohun oba iyonda omo fun bọ́lọ̀ wọn ṣe tí ìyọ̀nda ọmọ fún un wọ́n àtẹ́ntọ́ wá fẹ́ máa sọ fọ́lọ́wọ́n bá wípé ọlọ́run ò tọ́ba jẹ́ wípé ẹ̀ṣẹ̀ àwọn ni ò tí ìjà òbí mọ́ forí ẹ̀ṣẹ̀ jẹ́ àwọn ẹni ẹ̀wá kọ́rọ̀ ò lè bá yá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti gbé wálé ẹjọ́ tọmọbìnrin wọn ti dá ẹjọ wọn ẹfi ilẹ ẹ mọjì ọlẹ wọn báyìí ni ẹjọ rí báyìí ni ẹjọ jẹ. kí ló dé tọ́ wà ń dìsẹ́ńsàn láti ẹjọ́ yà tó bí dìtẹ́ńsàn ni pé wọ́n kó papọ̀ mọ́ àwọn fìdíndín ọ̀kẹ́ ni ojú ilé yọ jojú olè ẹ sọ fáwọn ẹbí rẹ wọn sanye báyìí kan fi gba béèlì ẹ kó sì lónìdúró ọmọkùnrin ẹ tí wọn ń fẹ tẹlẹ tẹlẹ ṣé wọn padà wà á jọ pàdé àbí wọn àjọ pàdé ṣọ náà wàá bímọ àbí ò bímọ mọ ń bọ máa kébọlá gbogbo ara mo fi ń bọ wọn.

àmọ́ síbẹ̀síbẹ̀ ọmọbìnrin yẹn ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run ọba tó pé kó jẹ́ kọ́lé ayọ̀ sọ́nù lanu rẹ̀ fó tó kọ́ sọ fún ọkọ rẹ̀ rí wípé báyìí báyìí ni tó ń ti dánwò gbowó tí wọ́n náà wà ń rú lẹ́fún náà sùúrù sí o ọmọ ìṣe kẹsẹ́ lára rẹ ni ojúmọ́ bí ojúmọ́ gẹ́ra ojú ara ẹni ẹ̀ wá kọ́rọ̀ olè báyà.

ọba ni kí wọ́n pe agbẹjọ́rò rẹ̀ wá. Agbẹjọ́rò rẹ̀ ni pé èèyàn òun kò é ṣe bẹ́ẹ̀, ẹniyàn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n ti wá jọ ríra tipẹ́. Ìyẹn wá ní kó dé kóun fi mọ́tò gbé òun wípé bíbá yìí náà ń lọ. Ìyẹn sì ni ó ti di wanted tẹ́lẹ̀ tẹ́lẹ̀ táwọn ọlọ́pàá ń wà, ni a ti jọ kún wọn papọ̀ ní wípé nǹkan náà jọ ni mí. Wọ́n tiẹ̀ ti kọ́kọ́ ti jọ wá wà ní ṣé rìmáǹdì wọn máa pè ní tí èso oṣù méjì tí èso mẹ́ta. Síbẹ̀síbẹ̀ ọmọkùnrin tóun ti ba nǹkan jẹ́ mọ́ láàbá nǹkan jẹ́ mọ́ láhùn kò síjú wòkè. Bàbá ni kí wọ́n ní ó síjú wòkè kó wọ́n lókè mi ló ń wá wò báyìí pé sójú àlá lòun wà àbójú ayé. Tó bá jà lálọ́ ńlá ọlọ́run tètè tá ń jẹ́ o. Wa ni irú yín yìí bẹ́ẹ̀ ṣe máa ń rìn káàkiri nìyí tẹ́ máa lọ sí fìrìndì ọ̀kẹ́ àlọ́kọ́ ló ń kígbe tẹ́ lọ máa ná bá jiná tù sáwọn èèyàn náà lé. Ọmọ pé dàríjì ni mò ń sọ fún ọ. Pará tí ọmọkùnrin ọ̀dà ni pé ẹni dáàmú màdàmú ẹ sànú òun ẹ ṣàforíjì fún arinfẹsẹsí ni òun ọmọ mímọ tóun mọ ọrẹ òun ni òun èso lé òun èso gbá òun èso àbólọ́ba ní ìdájọ́ òun rèé. Oni tí wọ́n bá ń ṣàforíjì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó ti fẹ́ rí ẹ máa gbọ́ o. Wọ́n ní máa ṣe bákan-bákan pẹ̀lú ẹ̀ yẹn wá ń wò pé oníkọ̀sẹ́nì kankan tí wọ́n gba bẹ́ẹ̀lì rẹ̀ lọ fi sẹ́wọ̀n ọdún mẹ́wàá. Wọ́n ń pè láforíjì ní agbára. Ó ṣòro ṣe o. Ó ṣòro ṣe o. Àmọ́ mo bì ọ́ lálẹ́. Tọ́ bá jábùrú rẹ ló ṣe ọ̀dà kan bá ń foríjì. Tó fọlọ́run tó ni mí bì ọ́ o. Tọ́ bá jẹ́ màmá tó bí ọlọ́mọ ni wọ́n fi àwọn nǹkan kan ṣe láàrin ẹ̀yin tí wọ́n jọ bí yín ẹjọ́ parẹ́ lọ́kàn yín. Ó lè jẹ́ pé èyí tó ló lọ ni wọ́n fẹ́ràn jù kò sáburú mbẹ̀. Wọ́n náà bẹ lọ́ọ̀ ni pé kọ́lọ́ mọ́jọ láàrin ó lélẹ̀ kọ́lọ́ wọn dáwọ́ náà lóhùn àdúrà. Tọ́ bá jẹ́ gbọ́n rẹ̀ tọ́ bá jẹ́ ìyàwó rẹ̀ ló gbé ọkọ lẹ́gbọ́n rẹ̀ ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ ló gbé ọkọ lẹ́gbọ́n rẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ jọ tán pátápátá. Lójú ọ̀pọ̀ Facebook 32FM 94.9 fẹ̀yìn ẹ̀ bẹ́ẹ̀ lójú ọ̀pọ̀ YouTube wa náà bẹ́ẹ̀ náà lórí àti Instagram àndó wa. Ọ̀yẹ́ ká padà sí aburú ọkàn ẹlòmíì. Àmọ́ torí pé ẹni tó ṣe ò foríjì. Kẹ́ni yẹn mọ̀ sọ fún ọ pé rárá àràbá bẹ́rẹ́ ó ṣe ra tán rè. Tí ó mọ̀ sọ fún ọ pé yóò ṣe máa ṣe bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ lọ́nu. Mo bẹ ọ torí ọlọ mo bẹ ọ lẹẹkan sí ìmí tó ń wọ iná ẹṣẹ yẹn rí o. Àmọ́ mo máa ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo ti ṣàfojúfò fún ẹja pọ̀ mẹ́jà rẹ ẹja sọ̀rọ̀ mi. Tí a bá ti wá ní wọ́n bá ọ tọrọ àforíjì níbi kan tí ẹ foríjì ọ mọ́ padà síbi ẹ̀ṣẹ̀ yẹn mọ́. Ẹni tí a ní oforíjì ọ yìí yóò foríjì ọ torí bó ṣe kúò lé ọkọ rẹ̀ tó kúò láàárọ̀ ọjọ́ kọ̀ṣẹ̀ yẹn yìí. Ìyẹn lè dá gbogbo ète burúkú àwọn ọ̀rọ̀ rádaràdán àwọn ọ̀rọ̀ tí ò nẹ́mìnì. Àti gbogbo àwọn ọ̀gá tí wọ́n máa ń lé fùrù kọkọ lẹ́nu iṣẹ́. Àwọn lè júwe bí ó ṣe rìn fún. Ẹ wá lè júwe bí ó ṣe lọ US fún. Wọ́n bí ọ lálẹ́ yìí. Tọ́ bá ti dọwọ́ olóní 25 after. Ọba Akíbọ́lá wàá ṣe ojú òpó lẹ́lẹ̀ yáyà. Ta ló ti ṣàforíjì fún èèyàn rí? Ta ló ṣe pọ̀ náà ra bójó bójó bójó lójú kan tí ò tí ì ra foríjì? Ọlọ́run ọba mi ọ̀gbọ́n gbọ́dọ̀ bínú. Ṣé láyé tí bàbá ń fọmọ rẹ̀ ṣowó yìí? Láyé tọkọ àtìyàwó ọ̀gbọ́dọ̀ sùn wọ́n paná tí ìyàwó ò trust ọkọ mọ́ yìí. Ṣé láyé tọkọ gangan ò trust ìyàwó pé yá alágbájá kílẹ̀ lẹ́sìn lẹ̀? Ẹ wá ní ìbú síbi kan jẹnu ẹ̀.

0: Hello.
1: Hello.
0: Hello.
1: Hello. Ekale.
0: Emma Kale.
1: Ekweto.
0: Olorun ku eto e. O ko yin ati bo le tin ba wa soro ma.
1: E ri le wa lagbara Olorun. O pe le yeru ni latoyo.
0: Se wa rara ma.
1: Ekweto.
0: Olorun ku eto.
1: Alhamdulillah. E ri ora ku ji te so yin.
0: Mm.
1: Gege bi Mr. Gbenga Gbajumo se so ore ofe.
0: Kabiyesi.
1: Ore ofe ni. Ohun to si fi je ore ofe ni pe teyan ba huwa to da telomi yo ma huwa buruku si yan. Inu eyan wa ni dun fe, inu eyan wa ni dun. Ya se mo wa se se se ni se ohun to wa ye ko fi san fun mi wa lele. Ṣugbọn sibẹsibẹ na bo ti buruku ri eyan la mojupo.
0: Ododo.
1: Èyàn ò ní àmójúpò téèyàn bá wá lámójúpò wàhálà náà tún ni torí àwa gangan à ń ṣe ọlọ́run ó sì ń foríjì wa ọlọ́run ò foríjì gbogbo wa o ẹ̀rí mi ń sọ pé ẹrú ni látọ̀yọ̀.
0: Hello.
2: Hello.
0: Ẹ kalẹ̀. Mo ń gbọ́ yín báyìí.
2: Àforíjì o ní agbára.
0: Yes, ma.
2: Orí ẹlòmí òun wà níta ibi gbọ́lọ́hùn ṣèdáyọ̀. Àbẹ̀ntọ́wọ́ sọ̀sọ̀ tó tún wá àmọ̀mọ́ ní rẹ̀ ń ti lórí.
0: Káì.
2: Òṣìṣọ́ tó ní bẹ́ẹ̀ tínú rẹ̀ lè dùn.
0: Bẹ́ẹ̀ ni ma.
2: Ọlọ́run ọba tó láforíjì lọ́dọ̀. Ẹlẹ́ran ara ni wá ṣẹlẹ̀ rárá.
0: Bẹ́ẹ̀ ni.
2: Àgbọ́pọ̀dọ̀ ìdílé ọkọ tí àbúrò ọkọ lọ ti ìyàwó ẹ̀gbọ́n ẹ̀mọ̀lé odidi ọjọ́ mẹ́ta kí ẹ̀dẹ̀ mọ̀ pé yóò jẹ́ èèyàn.
0: Ń tọlọ́pàá.
2: Ṣéyàn ó lè gbàgbé.
0: Kábíyèsí.
2: Ìdí ayé yìí Ọlọ́run ọba ti foríjẹ̀ dá o.
0: Bẹ́ẹ̀ ni mà.
2: Àṣàbù ò ní ráre o.
0: Àmì àti
2: ọlọ́run. Ọlásadé alágbàdo látòrí ìta mẹ́rin.
0: Ẹ ṣeun mo dúpẹ́ o.

0: Hello.
1: Hello.
0: Ẹ máa kalẹ̀.
1: Ẹ kalẹ̀ o, láti ìdó.
0: Láti ìdó.
1: Ìdó, ìdó ẹ.
0: Ṣé ẹ wà dáadáa?
1: Mo wà dáadáa o. Láti sáfẹ́ mi ò ní bàjẹ́.
0: Orúkọ yín.
1: Orúkọ mi ni Mary Adeosun.
0: Màmá Adeosun.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ń gbọ́ yín wa.
1: Láti sí ẹ̀fẹ́ mi ò ní dàgbé.
0: Àmì Ọlọ́run, àmì Ọlọ́run.
1: Ẹyin náà fẹ́ kì í sọ̀rọ̀ ibi tí Ọlọ́run ti ń fún yín ní ọgbọ́n àti òye yìí. Ọlọ́run ni yóò bàjẹ́.
0: Àmì, àmì, àmì.
1: Bẹ́ẹ̀ni rí wàhálà o.
0: Àmì àtẹ̀yìn náà.
1: Bẹ́ẹ̀ni dààmú o.
0: Àmì Ọlọ́run.
1: Ẹ rí ọtí bá ṣe lè wà láàrin ara wo ni tọkọ àti ìyàwó tá a ṣe ní ìfẹ́ra wa. Bó sọmọ àti ìyá náà, a fẹ́ra wa.
0: Ṣẹ́yìn àti dádì yìí ṣe ra yín rí. Ẹ̀yin àti dádì yìí ẹ̀ ṣe ra yín rí.
1: Àkàrà ni mo ń sọ, mo ní kò sí bá a ṣe lè ṣe tá a ní ìfẹ́ra wa.
0: Mo ní ṣẹ́yìn àti dádì yìí wá ní misunderstanding rí.
1: A ṣẹra wa.
0: Ṣé ẹ ti fọ́
1: bá a ṣẹra wa parí rẹ̀ náà
0: ni. Òtítọ́ tí mo fẹ́ mọ̀ nù.
1: Ẹ̀ni dààmú o.
0: Àmì Ọlọ́run àtẹ̀yìn.
1: Ṣé ẹ rí i kẹ́yìn bá wà láyé kó ní àwọn méjì nítorí wípé kó lè ríbi tí ó dé sí lọ́run tí èèyàn bá ti wọ ìjẹ ẹni tó bá tẹ̀.
0: Ẹlòmíì ọ̀gbà pọ̀ fẹ́ débì kankan o. Ẹlòmíì ronú bá wọn.
1: Tí èèyàn bá ti forí jẹ ọmọ làkejì rẹ̀ o náà lè rí ìdarí jí ìgbà lọ́wọ́
0: ọba o. Bẹ́ẹ̀ ni mà, orúkọ yín lẹ́ẹ̀kan sí mà. Hello. Mi ò fẹ́ kọ́ pẹ́ tá a fi lọ́nu abala ẹgbẹ́ ìyẹ̀wò lálẹ́ ètò ni o. Hello. Ẹ máa ká lẹ̀. Èmi rèé o. Èmi rèé o. Yes sir.
2: Àforíjì máa tún mọ́ àforíjì bẹ́ẹ̀ wá máa tún mọ́ ní èèyàn ládáadáa. Abala àforíjì ẹ̀bẹ̀ lámòjúkọ́ ní bá ṣe àgbà pé ọlọ́run lójú rí bẹ́ẹ̀. Àtúmọ̀ ọmọ yàn mí lọ síwájú. Ọlọ́run wà ní ọlọ́run dáadáa ọlọ́run dáadáa dé à ń ṣe ọlọ́run dáadáa yé wa.
0: Láta
2: kó láyé yìí ìlà ẹ̀dá lè jẹrà wá sí. Àforíjì dáa ti yàn wá ṣe o. Ìmọ̀ ní yàn mí lọ síwájú.
0: Ọmọ
2: lẹ́yìn ẹ̀
0: ó kọ yín lẹ́ẹ̀kan sí.
2: Orúkọ mi ni Sakim Adeleke Kẹmọ.
0: Láti wo, láti àdúgbò wo.
2: Ẹ láti àdúgbò ìbẹ̀ tó ìdí náà ni.
0: Ẹ ṣeun.
3: Ọba òkè tó bì í màná. Oníkẹ́ oníbàjẹ́ ọ̀gá mi
0: tó. Obìnrin mi ọkọ ẹ ṣe yọmọ wo báyìí pé bàbá alágbájá. Ṣé ń tó lè sọ ojú wo báyìí ní tiẹ̀ ó ṣe ta. Mo ti gbàgbé pọn àbímọ fúnra bẹẹ ti ìbímọ fúnra yín ń kọ àwọn nǹkan kẹ inú ayé ìṣá. Hello.
4: Hello láyọ̀.
0: Ẹ máa ká lẹ̀.
4: Ẹ kalẹ̀ kó ètò.
0: Ọlọ́run kó ètò ẹ o.
4: Adékunlé Ismail láti Mọ́kànlá.
0: Mo ń gbọ́ yín o.
4: Ọ̀rọ̀ tẹ dálẹ̀ ọ̀rọ̀ tó ń dalẹ̀ lójú ẹ
0: kúrò. Ọ̀rọ̀ tí.
4: Gbogbo ẹ tí ẹ dálẹ̀ lálẹ́ yìí. Ọ̀rọ̀ tó ń da mí lójú pòròpòrò ni.
0: Tọ́ ń da mi lójú yín
4: pòròpòrò. Tó sọmọ́ fún mi bẹ́ẹ̀ ni tó sọmọ́ fún mi pa àìrí ràdá yìí.
0: Èwo ń bẹ̀.
4: Ìgbà ìkọ́lẹ̀ yẹn dárí ju o.
0: Ẹ jẹ́ àgbọ̀.
4: Tọ́ba ni pé mo pẹ́.
0: Ẹni sọ lẹ̀.
4: Mo ní ìyàwó méjì.
0: Ok.
4: Àkọ́kọ́ jẹ́ níbi kan èkejì. Ọ̀tọ̀tọ̀mọ́ àwọn méjì jọ ń bí ọjọ́ wa ló fi wá sí. Ṣé wàá bẹ́ẹ̀ náà gbèrò ó lọ ṣe àgbèrè.
0: Ta ló ń ṣàgbèrè?
4: Ìyàwó kejì.
0: Ok. Ìyá ìyàwó kékeré.
4: Ó máa ń ṣe àgbèrè. Bẹ́ẹ̀ ni ó máa ń ṣe àgbèrè.
0: Ẹ máa gbọ́ sí ẹ ká mú báyìí àbí abẹ́ nǹkan ń rò pé ń ṣe.
4: Ṣé ẹ bá gbọ́ sí mi? Ṣé ẹ jẹ́ kí ìyáwó mi fẹ́ mi ní ìgbà bọ́ sí ilé wọn nítòsí ọ̀dọ̀ wa. Ṣé wàá jẹ́ kí n wá lọ àṣeyọrí àti èmi mú wá lọ tó kí n lọ fún àtọ́lẹ̀ mi lóúnjẹ. Mi ò tí ì bù mí. Mi wá bẹ̀rẹ̀ rẹ̀ mi bí tàbí ọ̀pàdé. Mi wá ní mi ò rí ìyá yìí kí n bẹ̀rẹ̀ kú ìrìn lọ́lé. Lọ́kọ̀ ìrìn lọ́lá bí tí o tó ń tajà. Ọkùnrin bá ṣe mẹ́gbẹ̀ẹ́ orí mi mo bá rí tí ń bọ́ náà kọ́dá. Nínú ọjà lèjì rí mi orúkọ rẹ̀ wájú. Ẹ lọ pọ́ọ̀kì ní ìsàlẹ̀ ọmọ àlàáfíà pípa. Ẹ dá mẹ́tọ́gbà. Lójú rẹ̀ wájú bí iṣẹ́ ìmọ̀ ni. Ìwọ́n sì sílẹ̀ ọkọ̀ báyìí. Ó sì pọ̀ ní mọ́tò kí á yí. ke bi se ru na
0: o ya bo da re ni
4: ba tu mo ba ni a ru wa go mo loyi pata je sari mo ba ni o kada ka mo ba so pe jo ba ni pele mo do ti lo mo si so mo ti mo si wo ni mo mo mo ni to ra
0: baba o
4: wa so to kada o sa o ti je le mo ba ni
0: e ma gbo mi e ma gbo mi se nso kankan fun yin se radio kan nteyan ba ri ani egbo te mi se se ri nteyan ba ri ko se to le change e mo yan lowo o eyin le ri njo na o
4: den
0: nteyan ri eyin le ri o ama ka le oro bo so wo awon oni oni jamba awon mo ni boya ojo ni boya iro nteyan ri njo na eyin le ri e si da mo se won so nti meme
4: den
0: kemi yo le gun won le yo diru oro ba nse memo yo ba mi yeye ani egbo temi eyin awa la se baba awon omo wa olohun ni da wa laamu
4: o ti da omo fun le mi gbemode le mo
0: iro
4: paro
0: ru o
4: ti paro so le mo o ti paro ru ko
0: se bayi
4: to mu ja wa mu ja wa da le mo
0: oda olohun ni koni ja bo ha yes sir
3: wo ya ri fu o bi awo mi ba mo
0: te gbo
3: wo ya ri fu o bi awo mi ba mo
0: hello
5: hello mr lai
0: e ka le ma
5: cheri oro idariji te so yi
0: mm
5: cheri gbogbo wa lo ye ka le mi idariji o
0: be ni ka fe mi ka fori jam oloselu
5: wa
0: na
5: gbogbo wa pa
0: je ba si fun a ka gba ko lo ni
5: ji kan ta nlo seri iwe oro olohun so ni o mo nkan ti qurani so
0: e ja gbon ti iwe olohun yen wi
5: bibeli so ni ke to le ka ese si eni keje yin lorun o ni ase fun 77 lojo to je adorin igba ke to le ka ese ni ti wa ese si yan lorun to okun to fi nje wa nbe yen ni pe ka ma kesese ni keni lohun ko to nkeni keni o se fun wa ka ni e ni dariji fun atoko ati yawo ategun ataburo ati eni keni ka ma se gbe ni keni sinu
0: ori
5: eyin o mo gba to lojo ma de o
0: mm
5: so gbogbo wa la ni de ni dariji yen atoko ati yawo a ni de ni dariji ka ma dariji ra wa
0: don won
5: ran wa lowo
0: ami olo ya yin
5: first ni
0: lato jo esun o okay yan kapere ti yo pese labala yi mi o fe fun yin loko to di sa lonu egbe yewo pa ni o ba fi sa bala egbe yewo la ajo ijejo ni pe se oko ati yawo le ko ile papo baba ye pe oko ati yawo le kole papo awon kan so njejo wi pe toko yen o ni fe yawo mi to birin yen na ba le rin kun rin ko hello
6: hello wa kula
0: e ka le
6: e ka le ka bi la ti gbo pa
0: o ni baje
6: o da ri la buri ni
0: fa en to ba mo
6: ele ko omo yen lo be wo to de mu lo be ju to mu lo bi se o wa bi se tiele en to ro mu lo bi se ye o le to lo gbe le se
0: a bi si
6: la ri de mu be e ka o bi lo le yo di wa o bi o de ki o la bu ri di wona o
0: olohun o du o ti gbogbo wa e se 15 minutes to 12 o tun wa si we pe ago meje lati ko iseju meedogun lajo jejo nta mu wa labala egbe yewo ni pe se oko ati yawo le ko ile papo mo wa ri bi pe ani ayere peto ni ose to koja n lo je ki ntun ne kana le lale yi onku to ye ajagun le te gbo yi amo mo n bo na ma ke gbola gbogbo ara mo fi n bo wa soko pelu yawo le kole papo oko ati yawo te jo n gbe seyin ti kole papo eja gbo lale yi se ko si si gobe

0: àwọn tí a ti ń bẹ lójú òpó Facebook Alabaya Yusuf oní ẹ̀kọ́ ètò sáwọ ọlọ́run ní kọ̀ fún yọ àmì ọlọ́run ló ń bá wa sọ̀rọ̀ láti àdúgbò olómi ọmọ alára ìyá kan oní wedon bẹ́ẹ̀ náà ni èèyàn wa Sulaimon Wasiu Ayọ̀ òun náà ni wedon ìyàvójo peter ẹ̀ka àlẹ́ẹ̀kú ètò bàbá ọgbọ́n àti òye pẹ̀lú ìmọ̀ tí ọlọ́run ọba fún yín oní ẹtúbọ̀ máa tẹ̀síwájú lórí ẹ ṣe wọn oníléeṣẹ́ 32 fm fẹ́yìn ẹ̀ kò ní jóná àmì ọlọ́run àmì ọlọ́run àmì ọlọ́run. ẹ ṣí ààrẹ dáadáa lójú òpó facebook ó yẹ já sáré lọ báyìí torí ààrí ọjọ́ mú sólókun ṣọ́kọ pẹ̀lú ìyàwó wọ́n lè kọ́ ilé papọ̀ wọ́n lè kọ́ ilé papọ̀ 08097-9499. Hello.
1: Hello, Makibola.
0: Ekale.
1: Ekale, náà ni láti gbọ́ pa.
0: Kò ní bàjẹ́.
1: Kò ṣeé ṣe o.
0: Wọ́n lè kọ́ lípọ̀.
1: Àwọn lè kọ́ lípọ̀ lórí ọjọ́ iwájú.
0: Ọkọ àti ìyàwó. Ọjọ́ iwájú èwo bí wọ́n ti bímọ fúnra wọn.
1: Nígbà fẹ́ wá gbọ́.
0: Oṣuwala ẹja tó gbẹ ẹja ẹ wa tó jẹ agbẹ lómi babayi babayi babayi. Hello.
2: Hello sir.
0: Ẹ ma kalẹ.
2: Ẹ kalẹ gbẹjọ.
0: O kọ yín àti àdúgbò wo lẹ ti ń bá mi sọ̀rọ̀.
2: Mr. Kola ló pè padà láti ìyá pẹ̀tẹ̀.
0: Ok sir.
2: Fẹ́rí ọkọ àti ìyàwó. Ní ẹsẹ̀ bẹ́ẹ̀ nínú kan kọ́lé papọ̀.
0: Sẹ́yìn àti ìyàwó yín jọ kọ́lé pọ̀ ni.
2: Rárá kò ní bẹ́ẹ̀.
0: Bẹ̀tẹ̀ yín àti ìyàwó yín náà ẹ para jọ kọ́lé papọ̀.
2: Bẹ́ẹ̀ ni pẹ̀lú àṣẹ ọlọ́run.
0: Ní bàjẹ́.
2: Sẹ́rí ẹkọ gan olóní. Bókọ̀ olóní bẹ́ẹ̀ jọ kọ́ papọ̀ olóní.
0: Ìyàwó gan lóní.
2: Òun ló ni.
0: Akàndàbí ẹni tó bá wọn supervise ẹ.
2: Ayálégbé ni wá.
0: Kábíyèsí.
2: Àfi kífẹ́ wá láàrin wọn.
0: Oníbàjẹ́ bàbá. Ẹ ṣé o.
2: Ẹ máa bẹ́ tó wọ̀ta.
0: Yes sir.

0: Hello.
1: Hello, I have some.
0: Bye bye. Wọ́n lè kọ́ lépọ̀. Yáyà sí àwọn oyin jọ kọ́pọ̀ ni.
1: Àjọkọ́ lépọ̀.
0: Ẹ́.
1: Àjọkọ́ lépọ̀.
0: Kí ló dé?
1: Torí pé àǹfààní ni pé owó yẹn kọ́kọ́ yà ṣáájú rẹ̀. Lọ dá àǹfààní bá wà kéèyàn jọkọ́ lépọ̀ yẹn.
0: Lọ dáa jù láyé. Lọ dáa jù.
1: Ìfẹ́ bá wà tí ó sì dá jù.
0: Yàwó mélòó lẹ ní?
1: Àwọn obìnrin lónìí lé.
0: Ngbọ.
1: Àníyàwó
0: mélòó lẹ́yìn ní.
1: Ọkọ yóò ti kú. Ìyàwó rẹ̀ pa ni.
0: Ọ̀dà ẹ sáàmù ẹ̀gbọ́n mi àlékún báyìí. Àníyàwó mélòó lẹ́yìn wá ní.
1: Ìyàwó kan náà mo ní báyìí.
0: Tẹ́yìn àti wọn wá jọ kọ́lé lẹ́jọ́ ń gbé ìpapọ̀ ni.
1: Àjọkọ́lé papọ̀ o.
0: Kí ló tẹ̀ fi wá jọ kọ́lé pọ̀?
1: Torí pé ọlọ́run ti kọ́kọ́ ṣe ìyanu ṣáájú.
0: Ọ̀dà
1: ọlọ́run máa fẹ́ ṣe
0: ní. Ẹja bàbá bàbá gan mọ̀ yìí. Fimilẹ̀.

ju bí oòrùn ti yọ láti ìlà rẹ̀. Máa gbọ́ kíkí ẹyẹ tara àwọn yá gángá. Ṣìkíyèsí òkè rere nì níbi tí àwọn ọmọ aráyé ti ń fẹ̀rín lòbá tiwọn. Kò sóhun méjì tí wọ́n ń gbọ́ bí kò ṣe. Ìkànnì ìfẹ̀yìn ẹ̀ 32 FM 94.9. Èmi rè kí onígbòdó ló sọ bẹ́ẹ̀.

0: orúkọ mi ni Akintole Adeyemi láti ìlú Ìdànrè. Ìyàwó mi ló yin fáìtì wá sí program yìí láti ìlú Ìdànrè. So ìgbà tó yin fáìtì mo ti kọ́lé kan tẹ́lẹ̀ 2016 mi ìrìkọ́ tán. Ṣùgbọ́n Ọlọ́run bá mi parí ẹ̀ ní ọdún yìí náà ilé kejì náà. Ọdún yìí náà ilé kẹta.
1: Mo kọ́ 2016
0: mo ti ń kọ́lé mi lè parí ẹ̀.
1: Okay.
0: So ìgbà tí ìyàwó mi wá sọ wá ní mo ní mo try. So mo wà asthmatic tẹ́lẹ̀. So Ọlọ́run wò mí sàn.
1: Ìgbàjọ́ yẹn náà.
0: Bàbá ìgbà tí mo dé program yẹn bàbá fún wa ní pure water oníká jókòó. Mo yẹ mu pure water yẹn àyà mi kan clear bẹ́ẹ̀ ni pé wọ́n kàn fi kan fọ́. Màá dúró síbi tí stroke wà tẹ́lẹ̀ mi ò lè dúró. Mo bẹ̀ sì ń dúró. Gbogbo nǹkan tí mi ò lè ṣe tẹ́lẹ̀ mo bẹ̀ sì ń ṣe. Ilé yẹn náà pàápàá ẹnìkan sọ pé ó ní òun gan pa ilé mi pé mo kọ́lé yẹn pé mi ò rí igi kan lé yẹn pé kò sówó. Ó kàn lọ ó já igi 1.something million. Ó ní kọ́ kó lọ site wọn kó lọ ọjọ́ kẹta Ọlọ́run pèsè owó yẹn. So mo ṣáà bẹ̀ sí mi ó pọ̀ mi ò lè sọ tán.
1: Ẹ tún wá kọ́ mi.
0: Mo ìmí ìkẹta Ọlọ́run tún pèsè ẹ̀. So wọn wá sọ pé wọn ní mo ní gbògbèrè owó. Ọlọ́run orí òkè òkè ló ṣe o kì í ṣe mi o.
1: Ó ti wá ní gbògbèrè owó báyìí.

alẹ́ o, ẹ ká alẹ́ o, mo dúpẹ́ o, ìpè yín pé mi o, èmi náà lẹ́rìí o, orúkọ mi ni Ọmọlọlá o, ìpè yín pé mi, mo dúpẹ́ o. Ilẹ̀ tí mo ti filẹ̀ láti 1984 Ọlọ́run ti bá mi kọ́ o, Ọlọ́run orí òkè ògo ti bá mi kọ́ o, mo ti kàn lónìí o, pẹ̀tẹ́ sì ni mo tiẹ̀ tún fi kọ́. Mo ti rò pé mi ò ní lè kọ́ torí pé mo ti lọ sí 80 years, but Ọlọ́run gbé bó ṣe ń ṣe dé, Ọlọ́run orí òkè ògo lòún dé, Ọlọ́run Samuel Ojo lòún dé sílé ayé mi. Gbogbo nǹkan méjèèjì tí mo béèrè lọ́lọ́run ṣe fún mi. Mo ní mọ́tò tí mo ń lò látọdún mẹ́rìnlá, mo ní mo fẹ́ pààrọ̀ ẹ̀, Ọlọ́run pààrọ̀ ẹ̀ fún mi o, full option ló wà fún mi o. Mo dúpẹ́ o, mo yan Ọlọ́run lógo o, mo tún ti kọ́ ilẹ̀ tí mo ti filẹ̀ láti 1984, mo ti kọ́ o, pẹ̀tẹ́ sì ni mo tún fi kọ́ o, mo ti kàn lẹ́ni o, èmi ni mo kọ́ o. Mo dúpẹ́ o, mo dúpẹ́ o, èmi náà ti lẹ́rìí o. Ẹ ṣé o, ẹ ní fi ayé ṣe ẹlòmíì o, ẹ ní fi ọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní fi ayé ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ ní fi ìyàwó yín ṣiṣẹ́ ìránṣẹ́ o, ẹ ní di wòlíì àtijọ́, ẹ ní di wòlíì àtijọ́ o, lágbára Ọlọ́run òkè òkè lẹ máa lọ o.

0: rí ẹ̀tọ́ padà yọ.
1: Amen. I see you rejoicing.
0: Mo dẹ̀ rí ẹ̀tọ́ rẹ́rìn.
1: And I see you laughing.
0: Báyìí lolúwa Jehovah.
1: God says the Lord Jehovah.
0: Gbogbo ipá tí ò jẹ́ kó yọ.
1: Every power refusing to.
0: A ò ní rí wọn mọ́.
1: Amen. Shall be seen no more.
0: Ipá tí ò jẹ́ kó yọ.
1: Power denying you joy.
0: A ò ní rí wọn mọ́.
1: Amen. Shall be seen no
0: more. Gbogbo agbára delay.
1: Every power of delay.
0: Oh, further.
1: Amen.
0: Now, awa simi lójú.
1: My eyes are open.
0: Àwọn tá a fi àmì sí lára.
1: People that have evil marks.
0: Whatever call embargo.
1: Gbogbo tí àgbẹ̀ ní òdiwọ̀n.
0: Ale.
1: Yes, every mark. Everything used to cover you.
0: Jẹ́ kó jọ ológo.
1: That knowledge will look glorious.
0: Agbára àánú lè fọdà.
1: Power of mercy can break it.
0: Ìyà ká lè mú wá bá. Ẹ̀mí lè mú sá.
1: Thank you, mercy.
0: Gbogbo ẹyin tẹ wà lójú kan.
1: All of you that are stagnated.
0: Láti òní lọ.
1: From today.
0: Ẹ sí lójú kan.
1: Amen. You are no more stagnated.
0: Ọwọ́ ayé parẹ́.
1: Evil hand is removed.
0: Ọwọ́ èèyàn parẹ́.
1: The hand of man is removed.
0: In the name of Jesus.
1: Amen.
0: Ẹni tó ń gbé kòtò ìyàsílẹ̀
1: fún. That person digging a pit of suffering for you.
0: Ó jì síbẹ̀.
1: Amen. They will fall in it.
0: Jesus.
1: Amen.
0: Now, a fẹ́ pe àánú lẹ́jọ́.
1: Want to call mercy on the case.
0: A fẹ́ pe àánú níjà.
1: Want to call mercy to the bench.
0: Gbogbo ayé tẹ́ ti dé ìkórìtà kan.
1: All of you that are at the junction.
0: Tí ayé ń bèrè.
1: Where you are asking.
0: Pé Olorun yín
1: wá. Where is your God?
0: Ẹ jẹ́ lọ sílé àánú.
1: Let's go to the house of mercy.
0: Ká lọ gba àyànmọ́.
1: To go and take back our destiny.
0: Ẹ kí
1: sà.
0: Kò síbi tó ga dé.
1: No matter your height.
0: Ọwọ́ àánú nìkan.
1: Only the hand of mercy.
0: Ní àṣeyọrí ọjọ́ alẹ́
1: wa. Can grant you success at the old age.
0: Kò sí level tó dé.
1: No matter your level.
0: Ọwọ́ àánú nìkan.
1: Only the hand of mercy.
0: Ìṣerére rẹ wà.
1: Can give you prosperity.
0: Anyone
1: that will achieve good things
0: the ojo alẹ
1: to their old age
0: afita anubada
1: except mercy intervene
0: gbogbo bi te ba ti ri anu
1: anywhere you see mercy
0: awon eyan ki jiya nbe
1: people don suffer there
0: mo wa gbadura
1: I came to pray
0: lojo anu
1: today day of mercy
0: ma je mu to je ko ma je ya
1: covenant taking you suffer
0: tabi to lo ma fi ya
1: jo other say to be of
0: ko ma baje
1: amen that is right
0: e kan bi te
1: wa shall this you are
0: oluwa
1: o lord
0: nitori asise awon obi
1: because of the mistake of my parents
0: ati asise iran
1: mi and the mistake of my generation. Give me mercy.
0: Nítorí àṣìṣe àwọn
1: ènìyàn. Over the mistake of my parents.
0: Tí wọ́n yí mi ká.
1: That surround me.
0: Ẹ ṣàánú mi o.
1: Have mercy on me. Lórúkọ
0: Jésù.
1: Ẹ̀mí mímọ́. Olúwa. Nítorí àṣìṣe àwọn òbèrè. Àṣìṣe àwọn tó yí mi ká. Àṣìṣe ìran mi. Olúwa jẹ́rẹ́ ànúgbà. Olúwa jẹ́rẹ́ ànúgbà. Olúwa jẹ́rẹ́ ànúgbà. Olúwa jẹ́rẹ́ ànúgbà. Olúwa jẹ́rẹ́ ànúgbà.
0: Ó yà gba àánú.
1: Ẹ mẹ́rìsì mẹ́rìsì.
0: Ẹkẹ́lẹ̀ kejì.
1: Májẹ̀mú
0: àánú.
1: Covenant of mercy.
0: Ba májẹ̀mú àṣetìjẹ́ lórí.
1: It's not covenant of impossibility on me.
0: Májẹ̀mú àánú.
2: Gbàdúrà.
0: Gbàdúrà.
2: Ayé gbàdúrà.
0: Bíbí máa ń gbàdúrà.
2: You will pray.
0: Àwọn tó ti gbàgbé.
2: Dọ́tà ta pọ̀gọ́ sí ni.
0: Tó yẹ kí wọ́n rántí mi.
2: Na auto remember me.
0: Ọlọ́ àwọn tó fẹ́ lò.
2: Those who want to use for
0: prayer. Ṣé wọ́n tètè máa ń gbàgbé
2: yìí? Yàrá ìdílé pọ̀jẹ́ mi.
0: Ẹ fi orúkọ mi sí wọn
2: lọ́kàn.
0: Jẹ́kí olóore rántí
2: mi. Lẹ́gbẹ̀lẹ́ pátọ́ remember me.
0: Àfikọ́ gba
2: o. Omi tó pẹ́ ìtọ́.
0: Jẹ́ká láàánú rántí
2: mi. Lẹ́gbẹ̀lẹ́ remember me.
0: Olúwa jẹ́
2: ìrànlọ́wọ́. Let me receive help.
0: Láti ibi gíga.
2: From the top.
0: Jẹ́ wọn rántí.
2: Let me remember.
0: Jẹ́ká rántí.
2: Let me remember.
0: Kí lẹ̀ tó
2: sú.
0: Ẹyin tó ló ń fẹ́ lò fún mi.
2: Tẹ
0: fẹ́ lò fún ọmọ mi.
2: Tẹ
0: fẹ́ lò fún ìyàwó mi.
2: Ẹ
0: rántí.
2: Remember.
0: Lónìí ni
2: o.
0: Àwọn tó fẹ́ lò olúwa jẹ́ olúwa
2: ti
0: olúwa jẹ́ olúwa ti ẹrántí lọ́sí rere ẹ̀yin olórí ẹrántí ẹ̀yin aláàánú
2: ẹrántí
0: ẹ̀yin olùrànlọ́wọ́ ẹrántí mo gbàdúrà olórí àtàláàánú àtòlùrànlọ́wọ́ tó nítumọ̀ wọ́n rántí ẹ gbàdúrà kẹta òmìnira tó lé olórí lára iná gbé jáde lónìí ọjọ́ àná.
2: To David job mercy.
0: Omiran ibi
2: yẹn. That giant.
0: Omiran burúkú
2: yẹn. That evil giant.
0: Tó máa ń lé olóore.
2: Send the help away.
0: Sori ogun yìí.
2: That battle sa.
0: Kò kí ń lé àwọn èèyàn lásán.
2: If you not use ordinary people.
0: Wà á rí pé tó bá wo sọ̀rọ̀ndì.
2: If you look around you.
0: Àwọn èèyàn lásán ló
2: kù. Ordinary people sọ̀rọ̀ndì.
0: Àwọn èèyàn gidi o sí.
2: For the black man.
0: Ìran máa kú
2: èèyàn.
0: No, they
2: will not stay.
0: Ìyá kan lórúkọ
2: ńlá. The Jews
0: don't have a
2: good
0: name.
2: But nothing to
0: say. Ilé olóore jáde lára mi.
2: Láti ọ̀pẹ bọ́ọ̀dì.
0: Wà á lọ tún lọ
2: sí. Ìlú pẹ̀lú tẹ̀rẹ̀.
0: Ẹ̀yin òmìnira.
2: You giants.
0: Tó lé aláàánú.
2: Chelsea pẹ̀lú tẹ̀rẹ̀.
0: Ẹ jáde.
2: Ẹ
0: yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ yọ
3: Majadio. Amen.